0: sórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Kọ́ríntì kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. Kọ́ríntì kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. Kí a má tẹ̀yìn jẹ ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbọ̀n ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí, ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé ẹ kú ọ̀sẹ̀ tuntun, ẹ sì kú ọjọ́ ìsinmi. Olúwa nínú àánú rẹ̀ tí súre fún ẹ̀dá yóò súre fún ayé yín. A tún fẹ́ wo ọ̀tá ìran mìíràn lónìí, èyí tí í ṣe ẹgbẹ́ búburú. Bíbélì tá a kà sọ wípé ẹgbẹ́ búburú ó ba ìwà rere jẹ́. Kò sí bí èèyàn ó ti ní ìran tí kò ní ní àwọn ènìyàn tí wọ́n rọ̀gbà yíká. Lára àwọn tó rọ̀gbà yíká yìí ni àwọn ọ̀tá wà. Àwọn ọ̀tá ìran tí wọn ò ní fẹ́ kí ìran yẹ kó wá sí ìmúṣẹ. A rí àpẹẹrẹ wọn nígbà tí Jósẹ́fù tó sọ àlá rẹ̀ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n ní ẹ wo alálà ní ń bọ̀, ẹ wá, ẹ jẹ́ kí a pa á, kí a sì wo ohun tí ó ṣẹlẹ̀ sí àlá rẹ̀. Lórúkọ Jésù, ayé ò ní panú ògo rẹ. Ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Ẹgbẹ́ búburú a máa dí ìran lọ́wọ́. A máa mú èèyàn yapa. A máa mú èèyàn sìnà. A máa mú èèyàn ṣiṣẹ́gbé. Àwọn èèyàn tá a bá ń bá rìn, wọn ò nípa lórí ìrònú wa. Wọn ò nípa lórí ìṣe wa. Tó o bá lẹ ọba àwọn ènìyàn tí wọ́n jẹ́ ènìyàn búburú rìn, wọn ò kó bá ìran rẹ. Wọn ò di ìran rẹ lọ́wọ́. Wọn ò ní jẹ́ kí ìran rẹ kó tẹ̀síwájú. A ní àpẹẹrẹ yìí nínú Bíbélì o. Samsoni, ọba Dẹ̀lí láàrin, ó sì kó bá ìran rẹ. Ó gba ìran sọnù lọ́wọ́ rẹ̀. Rehoboamu, ó fi ọ̀rọ̀ lọ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ dàgbà papọ̀. Wọ́n sì lọ́nà o. Wọ́n jẹ́ kó sì pinnu ṣe o. Wọ́n jẹ́ kó sì ṣẹ̀gbé o. Rehoboamu kò lè débi ògo ìjọba fàyàmọ́ lọ́wọ́. Nínú ẹ̀yà 12, méjì péré ńlọba lọ, ta ló kóbá àwọn tó bá rìn ni. Arabu, ó bá Jehoṣafati rìn nígbà tó lọ sógun ogun, ó fara gbọ́fà o, nítorí wípé ó bá rìn. O ní Bálákù bá rìn. Lórúkọ Jésù Ọlọ́run yóò sì sànú fún ọ. Kí ni àtúbọ̀tán tí ènìyàn bá ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ lórí ìran rẹ̀? Àkọ́kọ́, àwọn ẹgbẹ́ búburú wọ́n máa ń jowú. Èyí la ti sọ síwájú fún wa nípa ti Jósẹ́fù, ẹni tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ jowú rẹ̀, ẹni tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ṣe lára rẹ̀, tí wọ́n sì ta á sọnù. A máa mú ìkórira wá. A rí Sọ́ọ̀lù, ẹni tí ń lépa Dávidì, nítorí ìkórira, nítorí owú kíkorò. Bákan náà, a máa mú ewu lọ́wọ́. Tí èèyàn bá lọ bá àwọn ẹgbẹ́ búburú rìn, yóò mú ewu lọ́wọ́ o, yóò díyàn lọ́wọ́ o, yóò ṣìyàn lọ́nà o. Kódà wọ́n lè ṣìyàn lọ́nà, wọ́n lè mú yàn sọnù. Wọ́n sì lè mú yàn dúó sójú kan. Ìgbà tí Ábrahàmù tó yẹ̀bà fún Lọ́ọ̀tì ni ìran rẹ̀ tó rí ìran kedere, ìran rẹ̀ ń wò bàìbàì ni. Ojú kan náà lọ wà. Nítorí ìdí èyí, má bá ẹgbẹ́ búburú rìn o. Kò sí àǹfààní kan tí ń bẹ nínú kí o darapọ̀ mọ́ aláìgbàgbọ́. Wọ́n fọwọ́ aago ayé rẹ sẹ́yìn ni. Wọ́n ó di ìran rẹ lọ́wọ́ ni. Wọ́n ó pàkúta sí ìrìn àjò ayé rẹ ni. Ayé ò ní pàkúta sí ìrìn àjò ayé rẹ. Torí náà, sọ́ra àwọn tó ń bá rìn. Torí pé wọ́n ó di ìran Ọlọ́run lọ́wọ́ fún ayé rẹ. Lórúkọ Jésù, ìran rẹ ò ní dòbu. Lórúkọ Jésù, ó sì ràánú gbà. Ẹ jẹ́ ká súre òní. Olúwa, ní òní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2026, mo súre fún gbogbo àwọn olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi wípé yóò dára fún yín. Àwọn ẹgbẹ́kẹ́gbẹ́, àwọn ẹbíkẹ́bí, àwọn ọ̀rẹ́kọ̀rẹ́, Olúwa ó yà yín yà wọ́n. Olúwa ó lé wọn jìnà sí yín. Gbogbo àwọn agbára tí máa pààrán mọ́ni lára, tí máa pọ̀gbó mọ́ni lára, lórúkọ Jésù, wọn ò ní lágbára lórí yín. loruko Jesu e ni si ore yan loruko Jesu e ni si egbe darapo mo loruko Jesu e ni si yawo fe e ni soko fe e ni si legbe gbogbo awon egbe kegbe to wa lari ka yin olorun fina pin yin ya awon egbe rere awon ore rere ti won mu kiran yin ko riran kedere oluwa mu yin pade won oluwa fi won si ojo sinu rin ajo aye yin oluwa yo si ti yin leyin gbogbo awon tin jowu iran yin loruko Jesu ipa won ni ka yin gbogbo awon to korira yin ipa won ni ka yin gbogbo awon tin gbero lati se yin nibi loruko Jesu Kristi e bo lowo won ogun olorun yo si ran yin lowo gbogbo awon asini lona gbogbo awon asimoran gba fun ni loruko Jesu ipa won ni ka yin o awon omo yin o ni sina o oko yin o ni sina o aya yin o ni sina o gbogbo awon egbe buburu ti ma mo ni so dedun arinle ti won e je keyin o le gberi teyan ma ramu ninu wahala loruko Jesu olorun da yin de olorun tu yin sile loruko ti Jesu Kristi e ma bo lowo won bayi amo yin bo lowo won aya yin bo lowo won oko yin bo lowo won nibi te tin sise ye gbogbo awon egbe buburu to rogba yin ka e leke won ni e bori won ni e tayo won ni loruko Jesu yo si dara fun yin ikuna oni je pin yin o bi osu kesa tin pari ire oluwa yo wa yin ri anu olorun yo wa yin ri loruko Jesu e ni sagbako e ni rogun idaduro e ni rogun aseti loruko Jesu na lowo dide fun yin oluwa yo fi okunkun okun yin yo fi agbara kun agbara yin yo fi atileyin nla fun yin loruko Jesu yo si yin ni iye yo si yin ni oju eme majemu olorun yo si se mo yin lara gbogbo nte ti lepa nigbata ti bere odun yi ti o teyin lowo mo kede re ni kaka orun yo fi fun yin loruko ti Jesu yo dara fun yin o gbogbo nti se ti yin oluwa o se lase pe ayo olorun yo kunu okan yin iran gbogbo ni ti olorun ni fun yin loruko ti Jesu yo si wa si imuse aye yin yo si wonu ogo lo iranlowo olorun yo si dide fun yin loruko Jesu e ma yo ninu olorun ife re ko si se mo yin lara loruko Jesu ko dara fun yin o ogun ni fun oruko oluwa gbogbo okan yi e yo ninu oluwa inu yin o dun ayo yin o kun iranlowo dide fun yin e ni saare idamu ni ba yin agbara Jesu o gbe yin ro emi Jesu o to yin sona asiri yin o bo e ri je e ri na e ri lo e ri gbo bukata lose yi e boju re ni ati ti olorun pade ife olorun ati majemu re yo si se mo yin lara ota oni yo yin o ogo yin o ni wo mi o iranlowo olorun o si dide fun yin bẹ́ẹ̀ ni ó rí àṣẹ ọ̀run gan ìtarolú àwọn ọmọ ogun múṣẹ jésù olúwa wa ire o.
0: ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé john adékunlé adédokun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni tiyín tòótọ́ joy ọ̀làdẹ̀jọ.

0: tẹ̀dọ̀ ròyìn náà ló tún kí lóòrọ̀ tó ní o oní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nù oṣù kẹsàn-án òjìlélẹ́gbọ̀n ọdún ọdún mẹ́rìnlá agbẹ́dẹ́ náà nù ni o ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú àsìkò àmójúbà ara wa lẹ́ẹ̀kan sí ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lorúkọ tí mò ń jẹ́ ẹnifẹ́sọ lóyún rèé o ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹfun papọ̀jọ
1: ojúmọ́ ti mọ́ wa lónìí ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ẹ̀kú tí í ṣe baálé ọ̀rọ̀ ní ọjọ́ ẹ̀kú sunday ẹ̀yìn ti jí ó yẹ wọnú yàrá abẹ́hùn ẹ lọ rèé jí ẹni tí ò tí ì jí nìyẹn ńlẹ̀ ẹ̀yìn ti jí ẹ ké sí wọn lé kejì ẹgbẹ́ kan náà ó dìde ńlẹ̀ pé ìròyìn ti fún tẹ̀dọ̀ yín tẹ́ ẹ máa láǹfààní àti gbádùn láti 19 tó ti pẹ́ ọdún mọ́kàndínlógún níbi wàsánà ó tún ti gbìnàyà láàárọ̀ tò nínú àwọn àwọn ìròyìn ojoojúmọ́ alẹ́ wa ó ti bóde the punch the nation guardian daily post daily trust nigerian tribune news telegraph gbogbo àwọn òròyìn ọ̀hún wá ṣe wá ní
0: kàmí
1: kó tútù mi kà àwọ̀ wá ṣe kí nìyẹn fún yín láàárọ̀ tò ní o ìròyìn ni o yóò bá yín lára mu
0: kò ní gbòdì
1: lára yín
0: ìyá
1: àdínní yín náà ni o aminat adetun badmus onorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́mọ́
0: ọ̀ṣẹ́rẹ́gẹ́dẹ́
1: mọ́mọ́
0: ó ń gbé géèjì
1: mọ́mọ́
0: alẹ́tìlẹ́
1: mọ́mọ́
0: tàbàjọ́rà ó fún
1: mọ́mọ́
0: ìyá ṣẹ́rí
1: ọgbọ́
0: ṣẹ́rí
1: ẹgbọ́
0: ṣẹ́rí wọ́n bẹ́ mi kankan ó lè yẹ̀
1: sọ ma tapo ilé mi lórí ni báyìí àbọ̀ ọmọ bu omi sínú kòkò kan lágbàlá
0: sáàjà fi mọ báwùn
1: ẹgbẹ́ yeye mọ́ ọ̀nà náà sọ ní ọlọ́jọ́ nílùú rí
0: àáké gbàjúrè oòdùà
1: lẹ́sìkò díẹ̀ bọ́bọ̀
0: tó gánábẹ́ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn làwọn máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ̀jọ̀ àtún ti kó wọn dé kẹ̀tíkẹ̀tí títí rọ́rọ́ wà láhìhì náà ni àwọn àkọlé ìròyìn tún dúró tó ń tẹ àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan wọn bí wọn ti ń bẹ ń bí ọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí súnmọ́ àwọn ìròyìn tí ń bẹ wájú tèmi daily post
1: lọ́bàdé
0: bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ti ń wo báyìí o ètò ìdìbò tí ń kọ̀kún bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n fún tọdún 2027 abala ti ìpínlẹ̀ èkó òun náà mú tiẹ̀ wá níbi tí wọ́n ti wípé ilé ẹjọ́ náà ló ti wọ́gi lé ìfẹ̀sùnkàn ìgbére ilé ẹjọ́ ìpìlẹ́jọ́ tí oyefusi èyí tí wọ́n ní oyefusi tó gbé rhodes vivor àti ẹgbẹ́ òṣèlú adc lọ kí a lọ àbí kí a láàdé
1: àbí
0: bàbá mi dáadáa olóyè lẹ́kàn àbí ọlọ́mọba fọ̀rọ̀ kẹ́wọ̀n bàbá pé kí a láàdé tó oyefusi tó gbé odindi rhodes vivor àti ẹgbẹ́ òṣèlú adc rẹ̀ ilé ẹjọ́ kí aláàdé tí ilé ẹjọ́ wa wọ́gi lé ẹgbẹ́ ọkùnrin ìròyìn yẹn nígbà tásìkò bá tó.
1: ó dẹ̀ ìwé ìròyìn the nation lélẹ́yìí tí ń bẹ níwájú tèmi níbi tí ẹni tí í ṣe olùdíje ines láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin wọn ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà láti ẹkùn ìdìbò rẹ̀ ní ìpínlẹ̀ delta senator ovie omoogege wọn ní babo oníbaba ọ̀nìyàn lọ́nìyàn lọ́mọ̀ ti bóde o lẹ́yìn tí ti ń ṣe lálàyé pé ilé ẹjọ́ tó ga jù supreme court lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹjọ́ tí wọ́n dá lọ́jọ́bọ̀ tọ́sí ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọmọ sọ pé wọ́n ti yọ òun kúrò lára àwọn tí ó díje du ipò ẹni lọ́dún 2027 òfin ọmọ agẹ́gẹ́ níbo gan ló ti gbólóhùn jáde kí ni tó fa sábàbí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ̀ bá ti tóni o.
0: tọrọ àforíjì lọwọ ọmọ nàìjíríà wàhálà ti làásìgbò eléyìí tó fojú ọmọ iná yìí pọ̀ lápọ̀jù tọrọ àforíjì pé kọ́ foríjì ẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn owó ìyá owó tẹ ẹ̀yà gbogbo dọ́lípìngbà mú bọ̀ gbogbo owó tí ẹ̀yà gbogbo ẹ̀gbọ́ ẹ jẹ́ káàmọ́ bó ṣe ń lọ ẹ ṣàkọsílẹ̀ rẹ̀ bàdà àmúdà
1: wọ́n lè
0: tọ̀ gbogbo owó tẹ ẹ̀yà à ń fẹ́ àkóyawọ́ lórí rẹ̀ kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ bó ṣe ń lọ ẹ sì tọrọ àforíjì lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà Atiku lo so be si are Tinubu ati egbe oselu APC pe etim e ma ti de ajo mo orilede Nigeria
1: o
0: ninu awon wahala ati lasigbo ti won tin foju wi na re mo pe ti se won niyan ko da gan sister e tin sele da won nitori de koko to wa pe joko to poju e tete tora foriji ke si je mo gbogbo awon akosile akoyawo gbangba la santa owo te ya kile fi se gan sefu ani lati mo Daily Post lo gbe iroyin jade o
1: ode to ba ribe wa ja lo taratara sinu iwe iroyin the nation le to jade fun taro toni won ni awon ajo eleyi to gbogun ti lilo to n ti gbe gbogi ololo le de wa Nigeria to n ti awon ajo eleyi ti en gbogun ti lilo to n ti gbe gbogi ololo eyan ni le Dubai lohun
0: okay
1: won na mejeji won joko opposite ara won
0: okay
1: won wa jo to wo bo wi ade won agbigboro eni ye pe ateyin atawa a do mo gbogun ti awon ewa buruku yi awon ti en gbe gbogi oloro pe ba ti won lodo yin eyan gbogun ti won lodo ti wa na a gbogun ti won awon ti ate ba yi lodo yin e gbogun ti won awon todo ti na ta ba yi lodo wa Ogun lagbe ti won o ni bo gan ni ti jo towo bo wi adehun tan so nipa re yi eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o
0: bi esi ko ba to ekure iroyin bo te gbo lapodo temi na ti Daily Post gbe jade nibi ti egbe oselu NDC Nigeria Democratic Congress ye ka ti ipinle Enugu bi won se ni won kominu o lori eto edibo jaba ibile to waye nbe gangan bo tile je pe won ni won gbo osuba ka ilai pupo fun bi eto na bo ti se lo ni irowo ati irose ti ko si wahala kankan lapatun ati lapasi won ni egbo ka ma puro akoyawo wa be si ni ilana ni gbangba la santa o ni won lo ti eto edibo ijoba ibile won na fi lowo
1: oni
0: woro
1: woro
0: week level Daily Post lo post iroyin na
1: o da to ba ri be wa ja tun lo sinu iwe iroyin the nation fun taro toni score won ni awon agbejoro eleyi ti nbe fun eni ti sa ilu lede wa Nigeria boro badoro ile ejo awon agbejoro yi ni won lo re yoju o zile ejo yin ni loruko are orilede wa Nigeria Shoaju Bola Ahmed Tinubu won ni awon agbejoro ohun to nti ile ise are won ni ile America lohun won ni an mejeji mo pa opo bayi ni wa nra wo rase wo rase le je si nbe ile ejo to ga julo e ti nbe ni Washington DC lohun
0: eh
1: eh da kun igbese kan to nti ejo kan eleyi ti Aaron Greenspan to pe edoku e ba ni yeju ejo ohun segbe kan ejo yi omo mo dawa laamu dawa laamu dawa laamu pa o ki wa ni to fa sababi ti a fi nra wo rase be eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o
0: lori eto edibo ijoba ibile ti ipinle Enugu na lasiwa ti Daily Post gbe jade loro toni bo ti le je pe egbe oselu ADC ohun na won soro nbi o won na kan esun si egbe oselu APC wi pe won yin awon kan posin won si n fi owo ra awon kan lori be ni won ni won bu enu benu atelu awon ase ti won pa lori ifofide irinna loju popo erika akiri lasiko eto edibo na nitori wipe kini won ni ko si ododo to nibe eyin na le sofin kawe yo ma rin legberegbe lasiko edibo sugbon lapo odo ti yin se be lori kori be o tori pe agbara nbe lowo ti yin ko Daily Post lo gbe iroyin jade loro tuni o
1: o da iwe iroyin Sunday Punch lo gbe eleyi jade lori awon ikoluni to nwaye lori awon are eleyi to fi orilede South Africa se ibugbe won ni awon orilede wa Nigeria eleyi to fi le South Africa se ibugbe eleyi ti ti lanfani ati seri wale bayi o marun din ni adofa ni won 105 won ni ati de bayi oro won wa di kaabo se daada lede e ku ewodo Life farabomi bo gan yen se wa lanfani ati rin ohun o kini gbonun ti nbode lenu ko wa won eyan melo lo ti ku lo lede South Africa baye le ti ati sare wa le pe wahala ti nbe lohun mo po o idiya je ni igbemi lenu eni ibaduki eni je eleyi to wa ni le South Africa ki wa ni gbonun ti nbode lenu ko wa won eyan mo gbo laaro toni ṣe ri pọ ti fun
0: o ti fun
1: o si tedo oroyin be
0: o kọja be eyi ati opolopo iroyin na lo je ti fun tedo ti a ti ko wa lo ro toni amọ omode kan idana ko pe ti tegbe o ma jo enikan je kile o fe o
1: be ni o
0: a roju oja nigba ta ba pada de gbogbo an to ti south africa de si nigeria bayi a e wu le bere mo pe se daada awon de mo te ti de pada e ti de re
1: a ti dupe fọlọhun
0: e kaabo
1: e kaabo
0: aye ope ti yo
1: o ti yo o ti yo
0: e je roju oja kare polowo sogodoli pri ni olowo sunday toni
1: oni sangoni toni
0: e ku kale
1: oh my god
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Bimbo Adekunbi olokirin edibo fun
4: Bada Bimbo Adekunbi Diaspora Alliance Loni aso da keyan da nile ko tun da lode eyi fi han gbagbagba pe honorable Bimbo Adekunbi ko ti leto de bodde je a gbodo sasise bi oro egan ojo si o pe se yi makede kere ngba na tan ji ni ase yi debe ngba na tan to si wa se bebe fun wa ni pin loyo olopolo pepe kan tun re honorable Bimbo Adekunbi to kawe gboye nima ni wa mu to to edibo sipo gomina ni pin loyo tun kale kan gbagbagba honorable Bimbo Adekunbi ko ni ko ti kun se pa ko luke ko ti ogbon saralu ibi ti se dagba soke ni pile oyo oye kakuri oba gbogbo ma bibi pile oyo ni diaspora won ni sadede sadede okan sadede toka onabo bimbo adekanbi olopolo pipe nje gbogbo yan pile oyo osise owo osise ijoba gbogbo eyin osise feyinti iya loja baba loja lori akeko ni pile oyo kalafia ajiderun o tesuwaju ni pile oyo nlo je wa logun bimbo adekanbi diaspora alliance won ni baba dojo adibo onabo bimbo adekanbi ni ka teka debo fun labi ase egbe apm ami ege lami egbe wa mo wo yin wo mu bo ma ti rami ege te ka si gbara apm nigeria first
5: Oya o njo wojo oluwa fun iyanu iwosan itusile ati idande nla ninu aye re answers from heaven ti de o ipade olosoju ti olorun gbe kale fun igbega ati idande re ti o ma waye ni gbogbo ojo saturday to keyin osu ni dede ago merin role iranse olorun ti olorun yo lo ni pastor taraki kwade olusuagutan agba ati the standing church international ipade yi yo ma waye ni ojo 24 osu kesan 2026 ni dede ago merin role gbegan ti ipade yi yo ti waye di dominion center 7b alfonso road sasha ibadan wa ki o si ri iyanu iwosan itusile ati idahun si ohun gbogbo ti ohun oju oluwa fun ninu aye re ma bo ki olorun ba aye re pade lotun
6: flash fm 105.5

0: alakankan alaga ẹgbẹ́ òṣèlú ndc ọ̀hún ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ òun náà ló wá ń tọ́ka àwọn ibì kan tó rọ̀ kù sí o wípé àwọn ìjábọ̀ kan ń tẹ àwọn lọ́wọ́ wípé wọn ò gbà fún àwọn òṣìṣẹ́ àwọn kan àwọn tó jẹ́ aṣojú àwọn kan ní àwọn ìjọba ìbílẹ̀ kan láti kópa níbi ètò ìdìbò ọ̀hún láti mọ bó ṣe ń lọ sí ó sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ aṣojú ẹgbẹ́ náà òun náà ni wọn ò fún wọn lóore ọ̀fẹ́ láti lè wọ ilé ìjọba iléeṣẹ́ ìjọba ti ìbílẹ̀ ti tọ̀hún lọ́dọ̀ wọn lọ́hún ní àsìkò ìgbà tí wọ́n ní àwọn kó àwọn ohun èlò ìdìbò wọlé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dọ́gbọ́n ayúyọ àti òjòrò
1: ése
0: tá ẹ̀ fẹ́ kí àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú kan mọ bí nǹkan ṣe ń lọ bí kì í bá ṣe pé ti fẹ́ dọ́gbọ́n àlùmọ̀kọ́ rọ́yìn kan daily post ló post yẹ o kọlọ́run ṣàánú ẹni ni ó ti fún tẹ́lẹ̀ ẹnu gúnlẹ̀ ti láti déhùn níbi tẹ́nu wọn ò ti gbégùn.
1: Ọlọgbà pọ̀
0: ó kọjá bẹ́ẹ̀
1: kódà ìwé ìròyìn Sunday Punch náà tari ìròyìn bóde lónìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà federal government òun náà ni ọmọ ti láǹfààní àti kọ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó jẹ pé bí ìgbọ́ kọjá yàn lẹ ni o nílẹ̀ south africa látàrí wàhálà eléyìí tí wọn kojú ńbẹ ẹbẹ yìí náà mọ pé ìkọlù ni ó ń wáyé lórí àwọn àrè eléyìí tí ń bẹ nílẹ̀ south africa lọ́hùn léyìí tí ẹ ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu àwọn àrè tí ń bẹ nílẹ̀ wọn wọn ṣe bẹ́ẹ̀ ba dúkìá wọn jẹ́ wọn ṣe bẹ́ẹ̀ dídùn dún ìyàwó tó ń fata àjò sí ha fáwọn ẹni ẹlẹ́ni eléyìí tí ń gbé nílẹ̀ south africa wọn tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ pé ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè wa nàìjíríà nìkan kọ́ òun náà ni ó ń dojú oró kọ nílẹ̀ south africa lọ́hùn-ún wọn ní àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ náà làwọn náà ti wá ṣùgbọ́n ṣáà ilẹ̀ south africa ni ó fi ṣe ibùgbé gbogbo wọn pátápátá òun náà ni wọ́n forí kó kìíní ọ̀hún ẹ já lọ o sẹ́kẹ̀tà iléeṣẹ́ eléyìí tó rí sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè níbi tí ẹni tí í ṣe agbẹnusọ wọn olúwàfẹ́mi adéníyè tó ti yọjọ́ jáde nínú àtẹ̀jáde kẹlẹ́ tí wọ́n fi léde lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni o ó ní ẹ wò ó kò sí tá a mọ̀ pé wọ́jú rí tọ́ nílọ o wọ́n ti dé báyìí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà sì ni wọ́n àwọn àgbàlagbà nú wọn 82 àwọn ògowẹ́rẹ́ nú wọn 23 òun náà ni wọ́n ṣe wọ́n ní wọ́n gúnlẹ̀ yunisi pápákọ̀ òfurufú eléyìí ti mẹ nílùú èkó ní nǹkan bíi déédé 8:00 àṣálẹ́ ìyẹn ọjọ́bọ̀ thursday ni o ó tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ pé ẹ wo gbogbo àwọn làwọn jọ ṣiṣẹ́ pọ̀ iléeṣẹ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó fi ilẹ̀ òkèrè ṣe bùgbé àwọn jọ ṣiṣẹ́ pọ̀ ni àwọn iléeṣẹ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè àwọn jọ ṣiṣẹ́ pọ̀ ni àwọn jọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ eléyìí tó gbógun ti fífini ṣe òwò ẹrú nílẹ̀ yìí àwọn jọ ṣiṣẹ́ pọ̀ ni o àti àwọn àjọ eléyìí tó ń gbé ìgbésẹ̀ pàjáwìrì lórí àwọn ìṣẹ̀lẹ̀ alágbára kan eléyìí tó bá ti wáyé wọn ní gbogbo àwọn ìkẹ́lẹ́kẹ́ eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ yìí làwọn jọ forí korí o fikùnlukù pé ó yá àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà títí ké ya yóò ya ìyẹn nílẹ̀ south africa lọ́hùn pé ọ̀hún ọ̀wọ̀ mọ́ o orílẹ̀-èdè south africa ti ń gbóná girigiri máwọn náà làwọn láǹfààní àti forí korí fikùnlukù léètàwọn sì wọ ọ̀nà àti kó gbogbo wọn wálé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó fi ilẹ̀ south africa ṣe gbùgbé ṣùgbọ́n ṣá tí ẹ ti kó ń bẹ̀ báyìí nítorí wàhálà eléyìí tí wọ́n kojú tí ẹ ti bọ́ sórí èdè babalá baba wọn èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti láǹfààní àti kó wọn kó ń bẹ̀ báyìí wọ́n ní bàbá mú ẹgbẹ̀rún kan 1000 ó dúró báyìí 800 ó lé àti 1821 òun ni ti láǹfààní láti kó wálé báyìí o léyìí tí ẹni àwọn díẹ̀ nínú wọn léyìí tó jẹ́ pé ó lé ní 1000 kan náà ni òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tún ti fún ní owó pé ẹ̀ bẹ́ẹ̀ ti dé yìí ẹgbà kẹfìrí nǹkan ṣọ́ọ̀kì lára yín àwọn àjọ ọ̀hún eléyìí tẹ́ ṣe lálàyé rẹpẹtẹ pé ṣe rí àwọn tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ dé yìí 95 ni wọ́n léyìí tó sì jẹ́ pé bí ó ṣe ń dé yìí owó kan eléyìí tẹ́ ni $265,854 ló jẹ́ òun náà ni ìjọ ti onírapadà eléyìí ti bẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn redeemed christian church of god ni wọ́n fi ṣọwọ́ sí wọn pé ẹgbà àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tó ń wà lọ́hùn yẹn ẹ kó wọn wálé ẹ mọ̀ jẹ́ kójú wọn ó rí mọ̀ bó nílẹ̀ south africa ìwé ìròyìn punch ló gbé láàárọ̀ tòní o ó wá di ti fún tẹ̀dọ̀ lórí tábìlì tiwa ẹ lè gbà á kẹ̀ṣẹ̀ rí ẹ̀.
2: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home-away-from-home feel, Adebayo Akande Hall is a four-star hotel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
3: When a woman ends a pregnancy, people talk. They whisper. They point fingers. Before speaking, try walking in her shoes. Our elders say, "Omwe niki buru kafi fun ekunpa." Sometimes she's a woman facing a serious health condition or struggling just to survive. Sometimes she's a young girl, confused, frightened, and alone, judged by society that never protected her. And sometimes the harm comes from someone she trusted, a father, an uncle, a cousin, even a brother. Behind every decision is a human story. A story deserving compassion, not condemnation. Let's talk. If it were you, your daughter, sister, or niece, what would you do? Compassion saves lives. Judgment and stigma drive women to take dangerous risks. Choose empathy, not judgment. Let's discuss. Call us on 0902-7770-177.
4: Yo, waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole nlo lowo lowo boyo sese pari ilewe grammar abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, human resource management, accounting, mass communication ati educational management de igbese nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofanilapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye n wari fun lawujo.
5: Flash FM 105.5.

0: bímọ tó bá lè wá lọ yóò gbà ọ ntọ́hun tó ntọ́hun tó wá ó gbọ́ obìnrin pàṣágà yẹn
1: bẹ́ẹ̀ni
0: ó gbà á pàṣágà ni ó gbà á ntọ́hun fẹ́ ó gbọ́ olórí àgbélébu ó gbà á yóò gbà wá náà tá a bá lè wá.
1: Àmì wọ́n ti sọ fún wa láàárọ̀ pé yóò gbà wá tí a bá fi lè wá gbogbo ènìyàn lélẹ̀ bá wí ọ̀rọ̀ pé mo jẹ́ ìránṣẹ́ ọlọ́run kọ́ mo ní pé mo sì ní church mi in fact tẹ́bámọye members mi ayẹyẹ kọ́ o àárín kan wà tí wọ́n gan mọ̀ pé o ti ń struggle tó mọ̀ pé ẹran ara ń bá mi fà kíní lọ ẹran ara ń bá mi sọ ẹran ara ń bá mi jà lọ́wọ́ ohun tá à ń sọ láàárọ̀ ẹ̀ ni pé ká wá bí a ṣe rí bẹ́ẹ̀ ni come to him as filthy as we are ìgbà yẹn la tó lè ba ẹran ara wí tó sì lè bá wa bá wí.
0: And he's always ready to save us. That's why he come the savior. He has come to save us.
1: To
0: you know, we don't have the power to overcome sin, but he will empower us. So, we be the only people, even go to the only other kiss a leg. So, just that is what the mimo.
1: Tó wá ṣe nìyẹn. O lè dá ṣe, ìyẹn ni pé agbára wa ò lè dá, a lè dá ẹran ara bá jà.
0: That is ọkùnyàn tí ń ṣe tán jẹjẹ ń jọ tàbí aṣọ kó wà náà ẹran àlùpọ̀ tí ń jẹ. Wọ́n jẹnu ẹ̀mí, wọ́n á tún padà bẹ̀.
1: Àbí. Ẹ máa gbàdúrà fún wa ọ̀dádì láàárọ̀ yìí. Àwọn ìyá dẹ̀ darí gbogbo ìbéèrè sí ọ̀dọ̀ yín láàárọ̀ yìí. Eléyìí tí à ń sọ yìí kò sí ẹni tí ò yẹ kó ya ara ẹ̀ wò. Kó dẹ̀ rí ọ̀nà kan tàbí èkejì tí ẹran ara tó fi ń darí ẹ̀. Tó bá dẹ̀ ti ń rí bẹ́ẹ̀, à ń ṣe lòdì sí Ọlọ́run ni.
0: Bẹ́ẹ̀ni.
1: À ń ṣe lòdì sí Ọlọ́run ni. Mo rí àwọn èèyàn tó darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Ọládélé Sunday káàárọ̀ mo ti rí Clement Abiye àwọn tí wàá nìyẹn Kéde Òjò Awo ẹ ṣe adúpẹ́ gbogbogbà náà ni àwa náà rí yín lórí ètò yìí mo ti rí yín Ọlábíkì ọmọ ìbílẹ̀ thank you so much láti Àpáta Ganga ọ̀nà ti mú yes bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ jẹ́ ká bá wa pin káwọn èèyàn kó sì jẹ àǹfààní ètò tòní àti ẹ̀kọ́ eléyìí tí à ń kọ́ra wa lórí ètò yìí ohun tá à ń ṣe náà nìyẹn lórí ètò wákàtí yìí tàbá yan ọlọ́run tó ká gbọ́ nǹkan kan tàbí èkejì tí ọlọ́run ní tó ń ran sí wa ẹ wo bá ṣe ń bàbọ̀ láti ìrìn àjò ọdún yìí láti January tí àti títí débi tí ọlọ́run tún ràn wá lọ́wọ́ dé a lè wá sọ́dọ̀ rẹ̀ ibi tí ẹran ara lù ẹ́ dé yẹn
0: ó tó gẹ̀
1: ẹlòmíì ti wò pé kìíní mo tún ti ṣe já ẹjọ́ ẹja wá sọ́dọ̀ rẹ̀ bá ti rí má fi sùtù bo má fi táì bo má fi fìlàgẹ̀rẹ̀ yẹ̀ bo mọ́lẹ̀ ṣàlàyé fún bó ṣe rí gangan bàbá dẹ̀ ni ó ṣeé ṣe a tún lè tọ àwọn tó jẹ́ àgbà lọ láti ṣàlàyé ara wa pé kíní yìí ibi tí mo kíní yìí kò mí pò jẹ́ Sunday school teacher kò ní kọ́kọ́ ṣe pé o jẹ́ kwaya kéṣù má bàa máa rẹ̀ jẹ́
0: ọlọ́run mọ́ ìjà tinú ṣọ́ọ̀ṣì lọ sọ́run àpáàdì
1: àmì o àmì inú mi dùn púpọ̀ wípé ẹ bá wa sọ̀rọ̀ yẹn dáadáa láàárọ̀ yìí bí àkórí tá a mú ìránṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n síbẹ̀ ó sọ̀rọ̀ jáde ó wá béèrè pé ta ni yóò gbà mí lọ́wọ́ ara ẹran ara yìí a ní ọlọ́run kan eléyìí tó lè gba gbogbo wa dádì ẹ bá mi pé nọ́mbà yín kẹ́ tó gbàdúrà fún wa 08 0 0 8 0 3 4 3 4 7 2 1 6 4 3 1 6 4 3 0 8 0 0 8 0 34 72 1 6 4 3 0 8 0 3 4 7 2 1 6 4 3 òní ò lọ sí ọ̀dọ̀ bàbá wa láàárọ̀ yìí pastor Olúwadámilọ́lá Joshua láti inú ìjọ yìí Adelaide Evangelical Church. Tá a bá wá rí ẹni tí à ń wò lókè tí ẹran ara kan ṣàdédé lò ẹjọ́ báwo ló ṣe yẹ ká sọ nípa wọn.
0: Tábà ní tá à ń wò lókè now kò yẹ ká broadcast jẹ.
1: kò yẹ ká pera pé ṣé o ti gbọ́ pé ń pastor
0: kò yẹ kó jẹ́ ìdùnnú wa torí ṣeré àwa ìránṣẹ́ ọlọ́run àwọn tí ń sọ wá pọ̀ ọlọ́mọdé kókun kó borí wa
1: àmì
0: àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ẹnu rẹ̀ ti dùn jù á lè jẹ́ kó jẹ ọjà tí wọ́n ń torí ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sí ìránṣẹ́ ọlọ́run kan táwọn kan ń fi ẹ̀mí ọ̀hún fi ṣẹlẹ̀ yà àwọn tó wá jẹ́ kí ẹ̀ ń ṣe àwọn ẹ̀mí òkú tó yẹ wọ́n á rẹ pé e je da kenu e mo yodun ta won tin le
1: aya
0: ka won to ri mu
1: ka won to ri mu
0: so most of the thing tell to she say won ran so olorun yen ke continue opopopo mo wa
1: thank you sir
0: sugbon seri awon ogun to yi wa ka e ko so mo ni ka mo gbadura fun wa
1: deni sir
0: mo lagbara pupo ni ta so n bi awon kan ninu
1: beni
0: pe wo mo yan tule mo yan tule so ke ko je idunu wa ka gbadura fun won ni
1: e gbadura fun olarun iseju kan ka ma lo
0: se olarun adupe lowo yin fun eto yi olarun igbo pe wa
1: ami
0: ori ofe ati bore ran ra oluwa yonde fun wa
1: ami
0: agbadura fun omo wa na ati ileise ikan ma goke si o
1: ami
0: jesus loko jesu gbe ayo mo je tin yin o
1: ami
0: e mo lo e ma bo e o ni sirin
1: ami
0: la la la osu ja
1: ami jesus
0: la lo
1: bi
0: ja
1: ami
0: agbadura fun amoju era wa na yo dara fun won
1: ami jesus
0: adupe loko jesu christi oluwa wa
1: ami ami ami loruko jesu awon ki awon olojo ibi tuni Mrs. Grace Daramola Daramola tiwa happy birthday to you mama lati ore to wakati ona le ati kiyi laro yi be na ni Uncle Sam ola ni ojo ibi Uncle Sam eye Monday 28 Uncle Sam tiwa happy birthday awon ti kiyi sile lati ore to wakati yemi yaso opolopo loruko oluwa olorun awon omo gugu gbawa ti e tin bless patapata ni awa na mo riri yi ninu ise ranse gbogbo wa to ba di September 38 yen ojo Wednesday ona ni glory concert pelu mama wa ola nike ola diti a ma join won ni asale ojo Wednesday yen on the 38th of this month ojo to gbe yin ninu ise be na ni yinka dynamic yinka dun si edun bi sorry yinka dun bi on the 38th awon ma se ogbon odun ninu ise ranse won aki gbogbo yin patapata pe aku orire asiko ipale mo loruko oluwa ayo ona la mama bara wa se awo ni ri jiba lo lori eto wakati yin fun ti toni ose to nbo na ni 31 osu October a tun pade ara wa pelu ori ofe ati anu olorun lori eto wakati yin ire gbogbo kanka kanka ewo lo ma te gbogbo wa lowo ba se wonu osu tuntun lo loruko oluwa e ma ka ko ti e re kuro nu aye yin tori iwa laye olorun lo njebe o dabo

ẹ káàsán o. Ìròyìn ọjọ́ kan rí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ́ nílùú ti Ìbàdàn. Aminat Adétún Badmus ní níròyìn ṣáájú ẹjá gbọ́n àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kó òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà 95 padà sílẹ̀ yìí o láti orílẹ̀-èdè South Africa. Ìpínlẹ̀ Kano ló ń lékè tábìlì nínú èsì ìdánwò NECO tọdún yìí tí ìpínlẹ̀ Èkó ṣepò kejì. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ti kọ àdéhùn ilẹ̀ Iran o láti ṣí agbami ti Strait of Hormuz ní gbèdéke ọjọ́ méje. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles yóò gbéra lọ sí ilẹ̀ Guinea-Bissau lónìí láti kópa nínú ìdíje àwọn tí yóò kójú òṣùwọ̀n fún ìdíje ilẹ̀ Adúláwọ̀. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrin rẹ̀.

ipa rẹ labẹ ẹgbẹ oṣelu ti ADC. Atiku Abubakar ti ṣapejuwe igbese aare Bola Tinubu leka eto ọrọ aje gẹgẹ bi eleyi to kuna pẹlu alaye pe awọn ọmọ le yi n tiraka bi awọn gogo ṣe fojubade ni ọrọ yi lo jeyo ninu atijade ti amugbalegbe iroyin rẹ Frank Saibu fi sita. Atiku ni igbese naa lo tako awọn igbese to ni itumọ eleyi to wa lawujọ awọn orilede agbaye. Igbakeji aare tẹlẹ ri ni awọn ọmọ le wa Nigeria ko le fun awọn ogo were won ni ounje ajeyo bi ijọba ṣe n kede iye owo eleyi to pa wole bẹẹsi ni awọn oṣiṣẹ ko le ri owo ọkọ de ileiṣẹ ko wa wọn. Ẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó filẹ̀ South Africa ṣe ibùgbé eléyìí tá a mọ̀ sí Nigerian Union of South Africa ti rọ àwọn ọmọ ilẹ̀ yìí o tó ń gbé ní orílẹ̀-èdè South Africa láti joyè ojúlàlá kan fi ṣọrí ní àwọn agbègbè tí ìfẹ̀hónúhàn àti ìkórajọpọ̀ alágbára eléyìí tí kọ̀ọ̀kan tí wọ́n ń pè ní March and March Movement kéde rẹ̀ pé yóò wáyé ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tí a wà nínú ẹ̀ yìí. Ẹgbẹ́ náà kò ṣàì tún gba àwọn ọmọ ilẹ̀ yìí lámọ̀ràn láti yàgò fún ìdojúkọ tàbí ìjàkadì kí wọ́n sì rí dájú pé ìwé ìrìnnà wọn ìwé àtìgbé nílẹ̀ South Africa àti àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ìwọléwọ̀de ilẹ̀ náà ló wà ní pípé kí wọ́n sì ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Ààrẹ ẹgbẹ́ náà Dókítà Smart Nwobe ló yọjú àwọn ọmọ náà síta o nínú ìwé kan tó buwọ́lù tó sì fi léde lópin ọ̀sẹ̀. Nwobe ní kí àwọn ọmọ ilẹ̀ yìí nílẹ̀ South Africa joyè ojúlàlá kan fi sórí o pàápàá jùlọ ní àwọn agbègbè tó bá ń gbóná girigiri lásìkò tí wọ́n bá ń rin ìrìn àjò. Ààrẹ ẹgbẹ́ náà kò ṣàtúnrọ̀ wọ́n láti tètè máa ṣàlàyé ẹ̀sùn ìdúnkokò ìkọlù àti ìgbésẹ̀ ìfurasí fún àwọn òṣìṣẹ́ agbófinró tọ̀rọ̀ kan lásìkò tó fi lórí àwọn alákòóso eléyìí tó ń ṣe àkóso ẹgbẹ́ ọmọ ilẹ̀ wa Nàìjíríà tó filẹ̀ South Africa ṣe ibùgbé. Ìpínlẹ̀ Kano ló ń léwájú nínú èsì ìdánwò NECO tọdún 2026 níbi tí àwọn akẹ́kọ̀ọ́ tó kópa nínú ètò ìdánwò náà tí òǹkà wọn jẹ́ 84,000 àti 413 nínú ètò ìkọ́ ẹ̀kọ́ ìmọ̀ èdè òyìnbó àti ìmọ̀ ìṣirò eléyìí tá a mọ̀ sí English and Mathematics. Nínú àtẹ̀jáde kan tí adarí ìròyìn àti ìbáraẹlú sọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ Kano sùnú sí tó fà ẹni tó yọjú ọ̀rọ̀ náà síta ṣàlàyé pé ìpínlẹ̀ Èkó ló ṣe ipò kejì o pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó kópa nínú ètò ìdánwò náà tí òǹkà wọn jẹ́ 82,000 nígbàtí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ipò kẹta pẹ̀lú òǹkà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó kópa èyí tó jẹ́ 85,542 pẹ̀lú àwọn èsì ìdánwò náà ló mú kí ìpínlẹ̀ Kano wà ní ipò kíní fún ìgbà kejì lọ́dún 2025. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf wá gbóṣùbà kárí o fún àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àwọn òbí àti àwọn tọ̀rọ̀ kan lórí àṣeyọrí náà. Ìròyìn ọjọ́ kan rí ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ti kọ àdéhùn ilẹ̀ Iran o láti ṣí agbami ti Strait of Hormuz ní gbèdéke ọjọ́ méje. Ní ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà tí a mọ̀ sí Super Eagle yóò gbéra lọ sí ilẹ̀ Guinea-Bissau lónìí láti kópa nínú ìdíje àwọn tí yóò kojú òṣùwọ̀n fún ìdíje ilẹ̀ Adúláwọ̀. Àdánù dó díẹ̀ ná tá a bá wá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

0: káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ààrẹ ilẹ̀ America Donald Trump ti kọ àbá ilẹ̀ Iran láti ṣí agbami ti Strait of Hormuz fún àwọn ọkọ̀ ojú omi agbépo láàrin ọ̀sẹ̀ kan báyìí. Ààrẹ Trump ló sọ̀rọ̀ di mímọ̀ fún àwọn oníròyìn nílé ìjọba ilẹ̀ America pẹ̀lú àlàyé pé ilẹ̀ Iran ló fẹ́ ṣe àdéhùn ṣíṣe agbami náà nígbà tí ọwọ́ ogun ilẹ̀ America dùn wọ́n jọjọ. Alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ Iran Abbas Araghchi ti gba ọ̀rọ̀ náà ṣùgbọ́n tó sì ń dúró lórí àbájáde àwọn tó ń dá sí ọ̀rọ̀ ọ̀hún. Agbami náà eléyìí tí àwọn ọkọ̀ ojú omi ńláńlá agbépo máa ń gbà kọjá ló ti wà ní títìpa láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ nínú oṣù kejì ọdún yìí. Àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ti ṣetán láti ṣàmúlò owó tó tó mílíọ̀nù lọ́nà 500,000 owó ilẹ̀ òkèèrè Europe fún àwọn èèyàn tí wọ́n pàdánù ibùgbé wọn ní agbègbè ti Sahara Africa àti àwọn tí ìṣẹ̀lẹ̀ agbálágbára ṣẹlẹ̀ sí káàkiri àgbáyé. Ààrẹ Àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe Ursula von der Leyen ló kéde ọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan eléyìí tó fojúpàdé níbi tí wọ́n ti kéde wíwọ́gilé ayẹyẹ tí wọ́n fi ń ṣàmì ọmọ bíbí agbègbè New York nítorí bí ojú ọjọ́ ṣe rí. Ní àfikún ọ̀rọ̀ náà, ìgbésẹ̀ gbàjáwìrì ni yóò máa wáyé o fún àwọn èèyàn tí ogun agbègbè Middle East àti ilẹ̀ Ukraine bá fínra. Ìròyìn eré ìdárayá o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà tí a mọ̀ sí Super Eagles ni yóò gbéra lọ sórílẹ̀-èdè Guinea-Bissau lọ́sàn-án òní láti lọ gbáradì fún ìfọsẹ̀wọnsẹ̀ ìdíje ẹlẹ́ẹ̀kejì fún ìpele àwọn tó kójú òṣùwọ̀n fún ìdíje ilẹ̀ adúláwọ̀ tọdún 2027. Ikọ̀ ilẹ̀ wa Nàìjíríà léyìí tó ti jáwé olúborí gba ife ẹ̀yẹ náà lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn yóò gbéra ní déédé agogo mẹ́ta ọ̀sán òní ní kété tí wọ́n bá parí ìgbáradì wọn. Ìgbésẹ̀ yìí ló fojú bàdé lẹ́yìn tí wọ́n fẹ̀yìn kọ ti Madagascar gbolẹ̀ pẹ̀lú àmì ayò 2-1 lánàá ti ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé nílùú Uyo. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ. Ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kó òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà 75 padà sílẹ̀ yìí o láti orílẹ̀-èdè South Africa. Ìpínlẹ̀ Èkó ló ń lékè ìpínlẹ̀ Kano ló ń lékè tábìlì nínú èsì ìdánwò NECO tọdún yìí tí ìpínlẹ̀ Èkó ṣepò kejì. Ààrẹ ilẹ̀ America Donald Trump ti kọ àdéhùn ilẹ̀ Iran láti ṣí agbami ti Strait of Hormuz ní gbèdéke ọjọ́ méje. Ní ti eré ìdárayá, amúwáṣe ti gbọ̀yìn pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles yóò gbéra lọ sí ilẹ̀ Guinea-Bissau lónìí láti kópa nínú ìdíje àwọn tí yóò kójú òṣùwọ̀n fún ìdíje ilẹ̀ adúláwọ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ má ṣe láì kàn sí ìtàkùn ẹ̀jára ti www.spashfm1055.com. Túnde Ọláwo lólóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Murun Keji Aminat Adetun Badmus ló ti ń ròyìn o. Ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Flash FM 105.5.

0: lásán o. Ẹsìnkú ìsinmi òní, èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí Your Integrity Station Splash 105.5 FM. Ilé funfun báláwo ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà la ti ń kàn sí yín. Ẹ̀yin tẹ́ wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, ẹ lè máa gbọ́ wa dáadáa. Ẹ̀yin tẹ́ wà káàkiri orílẹ̀-èdè àgbáyé, ẹ lè lọ sí Radio Garden kẹ́tẹ Splash 105.5 FM. Ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà, ńṣe ni ẹ máa gbọ́ wa ketekete. Ǹjẹ́ ní orúkọ Ọlọ́run ọba, ọba onímìsí, tó ń fún wa ní ìmísí ọ̀tún ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ta bá ti ń bọ́ sí orí afẹ́fẹ́, iná la fi ń bẹ̀rẹ̀ ètò wa ọ̀rọ̀ olóòtú fún tòní. Ǹjẹ́ lórúkọ amojú ẹ̀rọ wa, Ayọ̀mídé Ayọ̀ọ́lá, Tolú Adébàmọ́wọ́, àti àwọn olùrànlọ́wọ́ ọ̀rẹ́ mi tó dilé agbára mú, Ayọ̀mídé Ayọ̀ọ́lá àtàwọn tó ràn lọ́wọ́, mo mọ rírì iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe o. Kí n sì má gbàgbé ẹni tó jẹ́ olóòtú ètò yìí, ọ̀rọ̀ olóòtú tí a mọ̀ sí Olúwaṣeun Ọmọakínọlá. Lórúkọ gbogbo àwọn èèyàn mi wọ̀nyí, ká má gbàgbé Studio Manager tó ń lọ tó ń bọ̀, tí ó ń rí sí bí ètò lóríṣiríṣi yóò ṣe máa jágere àti ìpolówó ọjà. Ǹjẹ́ lórúkọ àwọn èèyàn wọ̀nyí ni èmi Lérè Ṣítù Alágbẹ̀dẹ Èdè tí gbogbo ayé mọ̀ sí Mídò Mídò fi ń kiyín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, iná là fi ṣíde ètò wa lónìí, tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ burúkú, èyí tó ń wáyé láwọn ibùdó ìwakùsà, èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Niger àti Taraba lórílẹ̀-èdè Nàìjíríà. Olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí, ó fi yé wa wípé ibùdó ìwakùsà ohun àmúṣọrọ̀, èyí tó farasin tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tí wọ́n ń ṣe nínú igbó nípínlẹ̀ Niger àti Taraba, tó sì wá jẹ́ pé owó gọbọi, owó ribiribi, iná ni àwọn atiláwí ni wọ́n ń rí nínú iṣẹ́ ìwakùsà nǹkan àlùmọ́nì ilẹ̀ tó sodo sábẹ́ ilẹ̀ nínú igbó. Mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ó ṣeni láàánú pé àwọn tó wà nídìí jíjalè ohun àlùmọ́nì tó sodo sínú igbó wọ̀nyí, wọn kì í fẹ́ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀, torí wọ́n mọ̀ pé tí àkàrà tó bá ti tú sépo báyìí, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí ṣe ìjọba àpapọ̀ yóò gbẹ́sẹ̀ lé wọn ni, kódà wọ́n tún lè fi ojú wọn ba ilé-ẹjọ́ bákan náà. Gẹ́gẹ́ bí olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ ṣe ṣe lálàyé gẹ́lẹ́, ó ní ó ṣeni láàánú gan o. Ó sì yààyàn lẹ́nu bákan náà pé irú ìṣẹ̀lẹ̀ burúkú báyìí ó lè máa wáyé ní ìpínlẹ̀ Niger àti Taraba lórílẹ̀-èdè Nàìjíríà, nílùú tó lọ́ba tó sì níjòyè. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ tá a wéyè la gbọ́ pé ó ṣe àfihàn báwọn ọmọ Nàìjíríà kò ṣe kọbi ara sí ẹ̀mí àwọn ọmọ ènìyàn, tó fi wá jẹ́ pé ńṣe ni wọ́n ń pa àwọn ènìyàn bí ẹni pẹran tí wọ́n ń gba ẹ̀mí lára wọn. Ẹ̀mí tá a lè dá ó kàn ń ṣòfò lójoojúmọ́ lórí ìbẹ̀rùbojo pé ibi tí wọ́n ti ń jalè nǹkan ìwakùsà nínú igbó, àwọn tó bá rí àwọn níbẹ̀ wọ́n á bẹ gbòlà fún ìjọba àpapọ̀, wọ́n ó sì palẹ̀ wọn mọ́, yóò dìlé ẹjọ́ wàhálà àdé lálàálù kutukú ahu rẹ́rẹ́ arun igi ada ẹ̀wẹ́ aso. Mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní dúníà, pàápàá jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jùlọ láwọn agbègbè tí iṣẹ́ ìwakùsà tó lòdì sófin tó ti ń lọ lọ́wọ́ nínú òkùnkùn birimu. onímọ̀ ìjìnlẹ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Thomas Hobbes. Iná la gbọ́ pé ó ṣe àpèjúwe ìgbé ayé ẹ̀dá gẹ́gẹ́ bí ìgbé ayé tó ṣe pé àdágbé, àdásọ̀, àdájẹ, àdámuni kálukú ń bá káàkiri. Èyí nìkan kọ́ ẹ̀yin olùgbọ́ mi tá a jọ ń jaládùn ètò yìí tá a pè ní ọ̀rọ̀ olóòtú láti kànni ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun báláwú fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ohun tá à ń gbìyànjú láti sọ iná ni ó ṣàpèjúwe ìgbé ayé ẹ̀dá gẹ́gẹ́ bí àdágbé, àdásọ̀, àdájẹ, àdámu. Èyí tó wá báyàn lọ́kàn jẹ́ púpọ̀ jù ni wípé gbogbo ará àgboro Nàìjíríà wọ́n ti fẹ́ dolè tán. Èwo ni ká lọ sá sínú igbó ká máa wá wa nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ ìwakùsà? Wọn wàá nífẹ́ kí ìjọba ó gbà wọ́n mú. Ogun ológun, àlùmọ́ọ́nì alálùmọ́ọ́nì, dúkìá onídúkìá tó jẹ́ ti gbogbo ọmọ Nàìjíríà, àwọn àtiláwí wọ́n á lọ rèé ba sínú igbó. Wọ́n a máa hú gbogbo nǹkan àlùmọ́ọ́nì iyebíye láti inú ilẹ̀, wọ́n á ṣojú fúrú. Tẹ bá tiẹ̀ tún ṣàkíyèsí ẹ̀ dáadáa, ẹ̀yin tá a jọ ń gbádùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti Splash 105.5 FM, ilé funfun báláwú fẹ́lẹ́lẹ̀ ńbàdàn. A rí wípé olè tí wọ́n ń jà yìí gan-an, ó jẹ́ nǹkan tó da omi tútù síyàn lọ́kàn. Ẹ̀yin kọ́ lẹ ní nǹkan àlùmọ́ọ́nì ìjọba àpapọ̀ ló ní gbogbo rẹ̀. Tẹ bá wá rí àwọn kan tán fẹ́ lọ rèé tú àṣírí, wọ́n wá pa àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ẹni pa ẹran. Ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Eléyìí ò dára. Ẹ gbọ́ ohun tí onímọ̀ ìjìnlẹ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Thomas Hobbes tó sọ nígbà tó ṣe àpèjúwe ìgbé ayé ẹ̀dá gẹ́gẹ́ bí àdágbé, àdásọ̀, àdájẹ, àdámu kọ́lọ́run ọba kó ran kálukú wà lọ́wọ́. Èyí nìkan kọ́ ìṣe àti òṣì èyí tó mu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dárudáru náà ló fún wọn ní àǹfààní láti lè jẹ́ kí wọ́n wá jẹ́ ìkàpọ́nbélé ìwà ìkà ni wọ́n bá káàkiri. Kò sẹ́ni tó ń sòótọ́ mọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ ibi ni wọ́n ń ṣe káàkiri. Kò sẹ́ni tó láàánú ọmọ nìkejì mọ́. Kàkà ká ṣe nǹkan tó jẹ́ lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ àti létòlétò. Ká rí i pé àwọn kan ń jí nǹkan àlùmọ́ọ́nì wà níbìkan nínú igbó. Kàkà bẹ́ẹ̀ kí wọ́n lọ rèé tú àṣírí yìí fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àṣà tí wọ́n máa dá iye èèyàn mi tá a jọ wà ní stúdíò yìí ni pé sábà mu jẹun fún ẹ lẹ́tọ̀ọ́ rẹ kó o sì dákẹ́ kó o má sọ̀rọ̀. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí Splash 105.5 FM nílé funfun báláwú ní fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn láti ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe ẹ̀yin èèyàn wa. Nàìjíríà kún fún ìwà ìka o, wọ́n ń pa èèyàn bí ẹni pẹran. Kò dára tó. Kò sáàánú fún ọmọ nìkejì. Iṣẹ́ láabi ó ti gba gbogbo ọkàn àwọn ọmọ Nàìjíríà tó ti dórí ọkùnrin, obìnrin, ọ̀dọ́, ọ̀dọ́mọdé, àgbàlagbà, arúgbó. Àfikọ́ Ọlọ́run kó fọwọ́ tọ ọkàn wa o. Kí ló dé táwọn èèyàn kan múlé ayé le fáwọn ẹlòmíì? A sì wá mú ayé le fáwọn ọmọ ẹnìkejì ẹni. Ó tún jẹ́ ẹ̀dùn ọkàn gan-an fúnyàn ní pàtó pé ìwà àìbìkítà ló ń ṣokùnfà ikú òjijì pípani bí ẹni pẹran tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń kọjá lọ láì tí ì pé ọjọ́ tó yẹ kí wọ́n lò láyé. Ìwà àìbìkítà ó ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin lóbìnrin, òun ló mú wọn jáde láyé. Pàápàá jùlọ ní gbogbo ẹlẹ́kùnjẹkùn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tí a jọ ń gbọ́ ètò yìí a mọ̀ pé àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe kí òfin kó má bàa gbá wa mú síkún. opolopo omo Nigeria n ton ba ni ko ma se yen gan nu o ra kaka mo pe awo se o owo biribiri la won wa egboso ye ko ri be ge bi apere ninu osu kesan odun ti a wa yi iyan odun 2026 ti a n soro re lowo lowo awon ayederu osise iwakusa meta din logoji 37 ni won ja wahale won ti won mole won wa ni atimole olopa ba ti n soro yi ni lu mina ni pile Niger leyi to ti sokunfa ise iwadi nipa bisu seku ati bi obe se begele leyin ojo kan sira won ti isele buruku ta wi ohun se iko miran to je ti awon osise awon to nwa iwa kusa lona to lodi sofin ti o bofin mu ti ojo ori won wa laarin omo odun 5 si odun 22 5 to 22 years ni atun gbo pe won tun ja laisi nigbati koto kan ti won ti gbe si bi agbegbe iwa kusa ninu gbo so to sadede ji lo sile gbosa gbosa to se pe bi eni si omo eniyan laaye gele ina lo se je oro olotu na ni o eyin ten tele wa lati splash 105.5 fm ile funfun bala o felele la wa ni badan lorilede nigeria mo tun ran yin leti le kan won ni ke lo si Radio Garden, Kewate Splash, 105.5 FM. Ni felele, Ibadan, Nigeria, Omagbewa, Bashin Soro, lo tu ye, you know. Ema ni, Amfa ni, Lati Magbowa.
1: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, no matter what you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
6: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
7: Oh, he left for school a few minutes ago.
6: Oh, so he's that strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
7: Really? Thank you, Mama. This is zinc tablets helped a great deal.
6: Zinc tablets?
7: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging and zinc tablets for 10 days, which stopped the diarrhea quicker.
6: I see.
7: Mommy. Yes, Bobo.
6: Are you okay?
8: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
9: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
1: My guy, you know, say bet we get plenty casino games for Niger. Over 400 games. Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
2: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Ibi kan wa ton pe ni Bayocam lagbegbe ijoba ibile Bali nipile Taraba bebe nlo ise okunkun nlo nibe na bi awon eniyan se nsadede jalaisi o je nkan to da omi tutu si yan lokan ki lo de ti mo fi so be to a je pe gbogbo ibi ti ise iwa kusa to ba ti nsele agaga ninu igbo ibe gan na le ti ma gbo pe iku ojiji nsele lojojumo Olorun ko saanu wa to si wa je pe awon ijoba wa lele kanka ijoba ibile ijoba ipinle ijoba apapo won ti irona abayo kankan lati fopin si ise buruku tawon eyan ibi nse kakiri elekun jekun orilede Nigeria. Awon isele to nwaye ni ipinle Niger ta so titi de mina o ti wa di eyi ti awon orilede agbaye ti won kominu le lori kakiri ti gbogbo aye ti won si kigbe ibo si o lala nlu ni Nigeria kutupunhu rererun iginda eweso ati pe kilode gan ti emi awon eniyan se nkan sonu lasan lasan lorilede Nigeria. Mbula wa fe bayara jabaye eyin ti en fi emi ba wa bo lori eto yi oro olotu abi nipa anfani iwakusa ti o fun awon eyan kan lati ma jale ijoba nipa iwakusa nkan alumoni ile soye kori be nilu to loba to si ni joye eyin olugbo mi nibo ni Nigeria ibo lo fe bayara jabayi to a je pe gbogbo nkan to le yi Nigeria pada ki awon omo Nigeria ma gbadun ara won lawon eyan wa njale re won sise iwakusa ninu igbo won ni fe ki ijoba apapo o mo tori won mo ko ma gbe awon janto o nto hun o nlo si ile ejo yo koko lo si ogba ewon na Olorun ko saanu wa Eyi to tun wa wopo ni ka ma fi emi eyan sofo ni Nigeria afi ko Olorun la Nigeria koja o eleyi ko de e ka to eyin olugbo mi ta jo nja ladun eto yi oro olotu lati Splash 105.5 FM ile funfun bala o felele ni lu Ibadan awon orilede agbaye ko ye kede bi awon mo Nigeria se n fi emi ara won sofo lojojumo lori awijare wipe won sise iwakusa a ni je kenikeni o mo agaga ijoba lele kanka kon ma le wa kuro won le yinbo pa won awon si n pa awon eyan lona ti o ba ofin mu ijoba ko lowo si ijoba o mo si sibe na won ja ijoba lole iwa o le ati jiji ohun alumoni to ye ko se orilede Nigeria lanfani ina ni o ntowo awon ta le pe ni aje ofole wa wonyi eleyi o da eduro na yin olugbo mi te wa nbe hun ta jo nja ladun eto yi loni ojo Aiko Sunday se ojojumo ni awon orilede Nigeria yo ma fi emi ara won sofo ni eleyi ti po lapojo nitori ati gbesele awon ohun alumoni ile ti awon elegiri ati lawi ton gbase lowo ijoba kankan ti won wa iwa kusa ta won lo nta awon alumoni won le won yi lowo oye bi se bi lenu jo meta yi la gbo pe awon to n wa nkan alumoni ile ninu gbo mi ni da ko be won wa ni awon alumoni ile yi ton ba safomo re ton oru no ma npe awon to ngun okada lati ma gbe apo nkan alumoni ti won so di nkan ye bi e ti odowo repete eni ton ba gbe apo nkan alumoni ti won ti safomo re daada loganjo oru won ni olokada to ba gbe apo nkan alumoni yi oni bi ti won gbe won lo won ni olokada yen o ma gba 100,000 naira 200,000 naira lori baagi ti won ko nkan alumoni le si eyi ti opolopo omo eyan ma sunu ile re ki se ti won loru ganjo elomi ile gbe bi mewa lo eyin na 200,000 naira times 10 se ko ti wo 2 million baun abi kolon ko shanfan ko shanu wa ni o ko ma je ki anfani ti wa ko bo sowo elomi oro lootu na ni o ina ni engbo ti an gbon yebeyebe lati splash 105.5 fm ile funfun bala o felele la wa ni badan lorilede nigeria so ni abala keji oro lootu iwe iroyin the punch fun ti ose to koja lo ko mu okun ta tun da pe ni akole to wa nbe gadagba gadagba ni won pe ni lori ise iwadi igbalode orilede nigeria orilede yi nilo lati saseyori ti orilede to ba fe ni ayipada rere nipa ise segun oyibo taye ode oni looto won ni adie nla agun sugbon iye ara re na ni o je kamo o ye kijoba apapo orilede nigeria ko mu agbega ba ise segun igbalode lona ti ilera to peye yo fi kari gbogbo awa eyan lomode lodomode lagba larugbo ti o fi kari gbogbo wa ti ilera wa ti o si peye bakan na ni o ba lejo nu yala omode ni wa ni odo ni wa ni agbalagba ni wa ni tabi arugbo ohun ti olotu we iroyin the punch ti o n tepele mo gan ni pataki ni pato ina ni ise asegun igbalode to ye ko fese mule sinsin lorilede nigeria ge bi apere o ye ki ise iwadi to je ti mo ijile ko fese mule daada ni nigeria eyi ti o fun awon omo orilede nigeria lokunrin lobinrin ni anfani ati ma se ayewo nipa ohun to ku die kaato ninu eya ara won sesu mo pe ton ba ti se ise iwadi baye ise esegun itoju ina ni yo papa tele eyin eyan mi ta jo ngbadun eto yi oro lootu gabi apere o ye ki ise iwadi mo ijile nipa ayewo ara lorisirisi ko le gboregejige bi igi ti o laboko tori ti awon dokita onisegun oyibo ton ba se ayewo eni kankan to ba ni ipenija nipa eto ilera won le moru igbese to ye ki won gbe lati fun labere lati fun logun to ma lo to ma je ki ara re ko ya gaga bi ara keko aso lode nawo oro lootu ni o tin pari o tin pake lo die de looto orilede nigeria antiraka o nla kaka amo irin si nbe lese alajo ti o ni keke ti o ni tata pupu ti o ni moto yo kan ma fi ese sa kaakiri adugbo ni orilede nigeria o gbile daada bi owara ojo ni kaakiri agbaye amo ipo ti ise segun awon omo nigeria wa kokorodo ko mori eyan wo ko yan mongere rara atunse to se pataki o ye ko waye lori awon ise isegun awon ohun elo igbalode to fi ye ka fi ma toju ara gbogbo awon omo nigeria bawon eyan se nku pepepe bibi won se npa na fitila o ti poju nigeria ki la fe se si eyin eyan wa eni ti o ti dagba rara odo won do ti ku o ti jase a fe gbogbo ruroyin bayi mo ejo nitori olohun Ọ̀rọ̀ olóòtú láti splash náà ni o 105.5 FM ilé funfun báláwo nífẹ̀lẹ́lẹ̀ ńbàdàn láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ó ti fẹ́ parí báyìí ọ̀rọ̀ olóòtú náà ni o pẹ̀lú Mr. Mido Mido. Ní báyìí ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation tó jáde lọ́sẹ̀ tó kọjá láfikádi gbogbo ètò wa ńlẹ̀ ọ̀rọ̀ olóòtú fún tòní ní ìkànnì splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn abala méjì. Ni ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation pín sí. Alákọ̀ọ́kọ́ ló ní àkọlé kan gàdàgbà tí wọ́n sọ pé Adébáyọ̀ Bíàlá Williams ṣẹmẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣá. Adébáyọ̀ Bíàlá Williams ọkùnrin takuntakun bí erin yagi lóko ni. Adébáyọ̀ Bíàlá Williams ẹni tó ń ṣe ayẹyẹ ọjọ́ òbí ọdún 85 ni 80 ọdún 85 ni 80 75 years lókè pẹ̀. Ẹ̀yin olùgbọ́ mi ta ni Adébáyọ̀ Bíàlá Williams tí à ń sọ gan ẹni tó ń ṣe àjọ̀dún ọjọ́ òbí ọdún 85 ni 80 tí mo pè ní 75 years lẹ́ẹ̀kan àdúpẹ́ o Ọlọ́run ó túbọ̀ máa fún yín látìlẹ́yìn àti gbogbo etí tó ń gbọ́ wa létò yìí kò sẹ́nì kankan ní wa tí ó tètè kú ọjọ́ kálukú wa yóò dalẹ̀ gbẹrẹgbẹrẹ kí ló dé tẹ̀ lè ṣàmí. Ó dá bẹ́ẹ̀ Adébáyọ̀ Bíàlá Williams ó pàpàdé ọ̀jọ̀gbọ́n tó ń pè ní prọfẹ́sọ̀ nínú iṣẹ́ tó yàn láàyò èyí tó jẹ mọ́ ìmọ̀ ọ̀tún Fellowship of the Nigerian Academy oyè tó ń fi dá a lọ́lá nù akọ̀ròyìn tó yanmọngeré ọ̀mọ̀wé tó gbokùn tó gbàràwọ̀ oníròyìn tó mẹwẹ tó sì tún mọ̀wé àti ajàfẹ́tọ̀ọ́lù tẹ́sẹ̀ rẹ̀ méjèèjì tó dúró ńlẹ̀ dáadáa tí ọpọlọ ń ké tantan. Ní ìparí ètò wa ọ̀rọ̀ olóòtú yìí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹnìkan tó kù ní abala kejì ìwé ìròyìn The Nation fún ti ọ̀sẹ̀ tó lọ. Orúkọ ẹni tí à ń perí náà ni Bàmángà Mohammed Tukọ̀. Ọdún 1935 ni wọ́n bí ẹni tí a dárúkọ yìí Bàmángà Mohammed Tukọ̀ sílé ayé ní pàtàkì ní pàtó ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 1935 ni wọ́n bí bàbá yìí Bàmángà Mohammed Tukọ̀. Kúlù nafsin dáì káàtàlì máùtì ìwé mímọ́ alukuran ó fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ẹ̀mí ni yóò tọ́ ikú o. Bíbélì sọ pé ó ti ṣe pàtàkì fún ọmọ ènìyàn lẹ́ẹ̀kan láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni. Ó mà ṣe o Bàmángà Mohammed Tukọ̀ jagunlabi ti lọ o lálà ti lò kutukú ti hu rẹ́rẹ́ ti run igi ti dá ẹ̀wẹ́ ti so bàbá ti ó ti lọ Ọlọ́run ò lọ bàbá ti dágbére ó ti ṣèwọ̀n tó lè ṣe ó gbìyànjú ó tiraka ó làkàkà ó ṣàkìtìyàn nípa ètò ọrọ̀ ajé iṣẹ́ okòwò síbẹ̀ ó ṣe fàlejò ó ṣe fónílé ó ṣe iṣẹ́ àṣeyọrí mánigbàgbé kí bàbá ó tó pajúdé. Olóògbé Bàmángà Mohammed Tukọ̀ bó délé òkílé o Ọlọ́run dúró ti mọ̀lẹ́bí èèyàn pàtàkì yìí. Ọ̀pálámbọ̀ tí èbó fọ́ onígbàsọ kò rí sọ ni Bàmángà Tukọ̀ náà ni Bàmángà Mohammed Tukọ̀ tí wọ́n bí lọ́dún 1935 àmọ́ nínú oṣù tá a wà yìí náà ni bàbá pajúdé bàbá ti lọ ní September 12 ọjọ́ 12 oṣù September yìí náà ni kò sẹ́ni tí ò ní kú láyé kò sẹ́ni tí ò kó bàbá rẹ̀ ò ní dìgbòrò Ọlọ́run ṣàánú wa àtẹ̀yìn òṣìṣẹ́ àtẹ̀mí àtàwọn tó ń gbọ́ wà tó lóòtú àti gbogbo ẹni tó ń ṣalátìlẹ́yìn fún wa ọjọ́ wa máa pẹ́pẹ́pẹ́ àní tètè kú á dé èèyàn ńlá ife olorun faye wa yo si wa si imuse ah koni ju bayi lo eye yen wa o ah ayo mi de ayo la oku ise takun takun koni baje fun olailai ise to yan la ayo yi olorun ba a fi ro e lorun in si gbodo gbagbe awon eyan mi na Tolu Adebamowo ti won se gbogbo e ton samojuto ko le da ati Victor Daudu in gbodo gbagbe re bakan na olotu eto yi oro olotu te tin jaladun lati gbata ti bere ni Oluwa seun omo Akinola lere shitu alagbede ide mido mido ile to ba mi ko ti o se fote tu se bo lohun oba lo fun wa se pelu ogun olohun atun pade ni jo mejo lori eto ta pe ni oro olotu lago kan osan lojo mejo oni ti se Sunday en te wa nbe yen ten tele wa olorun awa pelu yin eni kose eni subu e sorire ni titi ojo mejo ta tun ma pade lere shitu mido mido alagbede ide mo dide fuya mo ranti pe o ye kin ki yin pe e gbo eto yi inu yin si dun si o da na e ku kale.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Káàṣìẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà, wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.
2: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ́ mi ṣì ń jò?
3: Bá máa ṣe rí nìyẹn o.
2: Bí àgbọ́ mi ṣe ń kún tó, ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
3: Bẹ́ẹ̀ ni o, ta ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí?
2: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc, ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ́ mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ́ mi.
3: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbá omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
2: Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ tí tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
3: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbá omi mi? Ìbá dára o.
2: Ọ̀rẹ́ mi, o lè payọ lẹ́rìn. Wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣokòtò rẹ mú dáradára. A rójú tu rẹ.
4: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, a dá ìgbẹ́ náà dúró lára ọmọ, a sì wà ní àlàáfíà.
5: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgò lẹ́ẹ̀jìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò lẹ́ẹ̀jìn.
6: Aya adùn bí oyin, adùn bí oyin ṣe.
5: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíì rí. A jẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
7: splash
5: àmínà àdẹ̀tún badman mọ́tfàlà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badman. Ó máa ṣeré gidi.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Country people, the Ember Motor, them don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Monte with the Ember winning galore. First of all, make a let you know about the Independence Day cash out. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30, now the special Independence cash pot now you go shell on that day. And you go loud the passer bazooka. Make una play cash here today for Splash FM. You feel post and tax start 347 star 1004 star 1-. If now like a new FM, they hungry you. Oh yeah, now start 347 star 1004 star 2-. You feel enter our website www.cashier.ng. Remember, say cash here now for only those people who don't enter 18 years old. And now your state getting bored. Nine license and 30 cash here. No cash.

0: Flash FM
1: 105.5.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Lágelú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Do you desire miracles, healings, breakthroughs, and mighty deliverances in your life? Answers from heaven is yeah! The monthly encounter for your lifting and breakthroughs happening every last Saturday of the month at 4 p.m. Ministering is Pastor Tara Akinkwade, the Senior Pastor of the Standing Church International. Date, 26 September 2026. Time, 4 p.m. Venue, the Dominion Center, 7B Alfonso Road, Shasha, Ibadan. Come and receive your own miracles, healings, deliverances, and answers for all areas of your life. See you there.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
10: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000. 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ nílé ọjà yẹn, ẹ máa bọ̀ nílé, ẹ máa lẹ́lòmíì tó bá ń rojọ́ báyìí, tẹ bá wọlé ẹlòmíì ariwo lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ máa gbọ́ asin ẹ wọ inú márèèjì wọn lọ́nu. Bóyá sọ pé tó o bá ṣọ́ra ẹ tí bá kí ẹ mọ́lẹ̀ lálẹ́ kó jẹ́ kó rí ẹ pé bẹ́ẹ̀ ẹ̀yin ń lọ sílé wọn láti lọ wò wọ́n ni pé báwo ni weekend ṣe irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí ẹ ti experience ẹ̀ rí tó jẹ́ pé ẹ̀yin kàn wá wọn lọ ni o tẹ́ ẹ̀ kàn débẹ̀ báyìí kàn bá wọn sí lóríṣiríṣi kan lẹ́kọ̀ọ́ ẹ kàn ń wò wọ́n ni pé ṣé pé ilé náà máa ń dáwéré òdẹ́ nǹkan kan báyìí kiní yìí máa tó gún wọn bí báyìí o ẹ dẹ̀ kan bòmíì kó dẹ̀d làwọn yẹn tẹ bá ti ń wọlé wọn báyìí kúndín méjì wọn tí ara wà mú mi twins báwo ni ṣe wà all everything wọn ṣe ìjà tó ni àwọn lè tiẹ̀ ju ẹ̀tẹ́ síra wọn ni pé gbàgbàgbà márèèjì ṣá tẹ bá dẹ̀ wá wọlé àwọn ẹlòmíì o tíyàwó ẹ bá ń kígbe mọ báyìí pé babe mo ní kó ṣe kinní kan ó lè wá lọ́wọ́ ti mi lọ́pẹ́ náà o lọ́wọ́ mọ́ mi náà o mo ṣáàlè máa forí ṣe kí n máa fọrùn ṣe ẹ ọkẹ ọmọ ní take care easy babe calm down come on mo ti ní kó máa take things easy come on ẹwọ́ tó fún bẹ́ẹ̀ yẹn o tẹ bá dẹ̀ kan ibòmíì àṣìṣe tó ń fi ṣe àwàdà nù ilé mi kò tó nǹkan tó da ilé mi rú tẹ bá béèrè lọwọ ẹlòmíì nǹkan tí ò tónú marriage kan òun ló pọ̀pọ̀pọ̀pọ̀ pàpàpàpà ó pò tó ń dànù inú marriage mi ṣe wá rí nǹkan tí ẹlòmíì ní tí ò value ẹ tí ò mọ iye ẹ tí ò mọ rírì ẹlòmíì tún wá ní tí ò tó yẹn o òun wá gbé gẹ́gẹ́gẹ́ pé she's my life ayé mi nìyẹn ọkọ mi nìyẹn everything tí mo ní láyé mi nìyẹn máa gbé yín débẹ̀ lálẹ́ ìsinmi aláwọ̀ lẹ́tọ̀ mo kí n pẹ kalẹ bẹẹ ni ká bọ sí kan ní ọmọlúàbí ètò yín ètò wa ìsinmi aláyọ ni tá a ti máa ń jíròrò a máa ń ṣèpàdé family meeting wọn èyí náà ti mọ à á jíròrò a sọrọ a jọ dá fàájì dùbúlẹ abala yẹn wà ńbẹ ẹ má gbàgbé abala jẹ ká parí ẹmẹ ńbẹ o abala kìnìún kì í ṣe dẹ wà níbi táwọn yẹn ti máa ń béèrè pé ẹ jọ kí ni mo lè ṣe ìyàwó mi ò jẹ́ kí n sún wọn láṣọ wò ẹ̀ẹ̀mẹta mo sún wọn láṣọ wò láàrin ọdún mẹ́wàá ṣẹ́yìn náà rí i pé ó gbà kí àṣepàdé lórí irú nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì àdé sọ pé ìyàwó mi o oúnjẹ tí mo mọ̀ jẹ́ o ìyàwó mi ò ní ṣe fún mi ìyẹn kí nǹkan báyìí ni mi ò mọ̀ jẹ́ ọ ìyàwó mi àá fi yọ̀ já ọ̀bẹ fún mi ìyàwó mi bó ṣe gbá ó máa fi sísìnì ó máa fi ba ayé ẹ̀jẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo mọ kiní jẹ́ o ó mọ̀ pé kiní kan bí ó ṣe máa ń rí ní àwọn apá ibòmíì nìyẹn gbogbo ẹ̀ náà làwọn àkójọpọ̀ àtòpọ̀ sínú ètò ìsinmi aláyọ̀ mo sì ní ayọ̀ láti fi tóyin létí pé àtúnjùpọ̀ rẹ̀ láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá yóò gbéra tán yányán á gbé yín débẹ̀ ẹ̀yin náà mẹ́ta ẹni lánà kó tó di òní kò rẹ̀ yín kò lè re mí náà nítorí náà a jọ wà fúnra wa náà ni ẹ jẹ́ kájọ máa ṣe kí ni kájọ máa lò bẹ́ẹ̀ yóò dá lágbára lọ́wọ́ ọlọ́run mo kí pẹ̀kú àfọmọnìyàn ṣe ẹ kú ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀yà ẹ kú ọ̀rọ̀ wá fẹ́mi máa fẹ́ ṣebí ibi àtijọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn but eventually a kì í mọ̀ pé bóyá ó máa délé ìtawọn ni pé babe tí n bá tún padà wá oh my god in 1,000 times ìwọ náà ṣì ni máa fẹ́ ẹlòmíì àárẹ̀ sọ fún ẹ pé tí n bá dé ọ̀dọ̀ oníbodè báyìí tí mo kọ̀ọ̀kan kan fínni tí mo rí olóró tó dúró lọ́ọ̀kan wáyé ìbòdì ẹ̀jẹ̀ dákò ń bòdè àmì àbáko ni tó dúró lọ́ọ̀kan yìí mo wọ́n rí ń jọ́sí ẹ̀ǹtẹ́ ìtújọ́ ìrìn àjò ni no sa ayé yóò ní bàjẹ́ olùwà mi ẹmọ́jọ́ lọ pẹ̀lú mi ẹmọ́jọ́ ẹni nà ẹjọ́ torí ọlọ́ èyí tí mo lọ trip ọjọ́ sí tí mo lọ ó hàn mí lé mọ̀ pátá porongodo ẹlòmíì àsọ bẹ́ẹ̀ torí pé ìrírí ó ṣe pàtàkì nínú ìgbéyàwó bẹ́ẹ̀ ni tọ́lání aládélájà lórúkọ mi yé ìròyìn ní àwòkọ́ṣeré ọmọ tó ń sọ tó ń sọ tó ń gbúra ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wa orí yín ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ní ẹsẹ̀ mọ̀ pé abala àkọ́kọ́ báyìí àkọ́kọ́ gbéra wa jókòó dáadáa ná ẹ̀ka ẹsẹ̀ ẹyin sómi ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn tí dájú bá wà nílé tí mọ́mí wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ máa ṣe àwọn erépá kan àwọn erépá tẹ́ ẹ ti ṣe láti bá mi ṣe tẹ́ ẹ ti ṣe for the past 5 years ago 3 years 4 years 2 years as in ẹ jẹ́ kí gbogbo ó di tuntun bíbélì gan sọ ó ní ohun gbogbo sì di tuntun ta ẹ̀yin náà di tuntun ẹ jẹ́ kí márèèjì yín di tuntun àbí sọ́rọ̀ yẹn wá ni bókè ò bá lọ bá mọ̀ ọmọdù Mama do no ni lo re ba oke emi oruru ofe te nlunu family yin ni mi ri laye ngba to de san kokon se bi won lo mama ko yin wa de mama ju gbere gbere e o need mi ni yen iyan ara ni kini to ba ti san kokon ba e o need mi ni eh ka ri koko ma lo be ah ko ma lo be yen madam o lewu ohun koko ma lo be yen o lewu po olohun gbo ikani omo luabi ona ni an pe bi ikani adani akoko ni be ikani akoko re to mo sategun lati afefofo balawo adugbo felele nilu ibadan ni ati nkiyin eyin na ti mo wa bi en to mo wo igbeyawo yin yen ko gbodo baje igbaye gbadun yin ki fe yin ma tesiwaju ona ni awadi meru ise ti wa ni o be ni ise wa ni ise wa ni o ti di wa wa o ti ba wa lara mu nitori na nko emi ati a jo wa kan le gbon lati ago mewa di ago kan ru ni gba ko eh ko ni sun yin ko ni re mi na ere e ma sere nbe yen ejo eyin to je pe nja lowo lowo ni e ma pari e naun dadi eyin na ejoko a eyin le fa e o be se pariwo e ma pariwo den te ba fe ba yawo yin soro e le so ninu ile e ma ki gbele lori nita e ma yeye yawo yin nita gbangba haba te ba wole tan o e ma so adaro kan e be se tan te be tangu niyan sa gbe kini wa sa sumo mi nbi iyan ni se wa oke Share, well, okay. Please, are you okay? Any shame, bye bye. Stop that. To for work, madam. Please, just, I beg, just, please, go with your. I beg. Ah, that is okay. You mean my, answer. You will bow. I want my bino. Ain't let it foul. Ain't let far. Yeah. Quite ya, won ye lay? Because, at you want to? Quay, at you want to? To request why you want to, ye? Wa fi you come by olokan fi sara won te ba soro yawo yin papa awon omo yin han aje olohun gbo inu yin o ma nbi won bo se npon won le so fun pe dadi wa inu yin bi wa bo wa kan ju ise won ju pe ah baba yi o daleke to jiya e ma je buruku ya lowo wa ah kini mo ma se fun won ki lo sele ojojumo e ma yeye momi wa e le buke ni pe ori bo se siwo pa wa e le bo se dukudungbu e le bo se kini kan ah eni te bu ton yen te fe bu ara e bu dada te na dada te yo wu e a tun wa ya e le fe sere gele e wa ni e mo da yin lohun obirin oni gba be bi eyin okunrin bi e kin se ma nri inu te ma n gbe oro si be ni awa obirin idato lo nda wa oro kin tete ntan nu ti wa because mama ranti e ma gbagbe pe ife te fe wa njo kini te kokori wa eh se mo njo te wu wa yen ki le ko so fun a I love you you're so beautiful and why me the why my fans you're so beautiful and me to be pe o ti won so fun e te le pe o fine gan baby you fine gan o fine gan o fine gan I don't have a question to fe pe o fine. Yeah, I'm not going to go. Yeah, baby, you're no bad. You're no bad. Yes. Yeah, some. I'm on. Ah, cute girl. You can see you're about. I don't mind starting by any. I'm a shako. Tori emne. Tori temene. Tori delene. Tori kudine. Tori bolane. Kalu kwa bresi ma chikini. I'm a jawi sobi. Then she went and cast myself any con. I'm a to see. I'm a to go. I'm a bejoko. I'm a bon. I'm a to see. I'm. Tori feny any. Kilo detail te si waju be. As in, ka mu kini yi, bi sacrifice pe kini yo, agbodo ma she, on si o gbodo dro ni, tori pe, awa na ife wo gbodo dro, loke eni kini, eni keji wa. So, ishe ta agbodo joma akpa wokpo, ka joma shilu joju mwani. Now, oroton jangboro si, awa ya wole kombe, mwani igba foko nuli, wa lo ma jaye side chick nita kele wi o ka foni e pe ma mu wa fun lori to njo mejo njo mejo idi e niyan to fi je pe ma ko gbogbo e papo wa so that e ti o ba je mo ti yin elere mi ti o tu je mo todo yin e ri mi ti o je mo todo yin o ya le ye yin pe bebe bi ti e wo ura e ti nje yen o lewu ti le kan ba lo mu lowo ti lekan ba lo omo lowo iye elere o fi se gbeta lesin idi e ni pe awon okunrin to da nbe ton toju yawo won ton toju omo won koda ari awon okunrin to je pe side chicks gon ko si ele affect marriage ti won tori pe kini o won mo ton se okunrin ni won sugbon ti o baba be yen bayin HIV to po ngboro nko bayin sin HIV to ti toro o fo kale nko ona yen nko egbe yen nko labala yen nko se ri pe ki kaluku gbele nsin bayin kaluku o gbele oko gbele pelu yawo e ki yawo na o duro ko tepa si odo ko e because in to long boro nisin bayi o gba kaluku ko gbe e wo bi sa ma to be pe yawo meji loko yin ma fe ma te fi nisin mi ti won ni wo gboro mo e wo e je kan fe o kini ti po ni to be pe oko kan yawo kan yin yen le wa te mo po da be ko nse pe ya partner yin yen lo kan so pe rara o gbodo se kini ni ma compare ni no you know te mo pe ko si wala esin wa faaye gba ngba mi ku ni be bo o ko de le gba ko mi o mi le foko mi le fun abi aha ta ba je ko ba faaye gba o fe san ju kan wa ma lo elomi ni yawo kan le sechi kele 21 ikan kan ni je se yan ba je se abi yen le a tun no gan mi a tun gbo a tun fi yan le a tun no gan mi a tun gbo a tun fi yan le a tun no gan mi a tun gbo a tun fi yan le HIV is real o ti po bayi Benny, opo orilede Nigeria opo awon ijoba apele bubu o wa nbe opo nbe e da ko tori Olorun ah mo bo se wa je bayi so e je ka jo iye oju ni alakan fi nsori pataki juwo awa ta je loko laya kolohun ba ko jo ko mo fi iku pa wa o ko mo je ka lo re ku arun buruku o awa na e je ka sora wa o e je ka wo se je o eyin guys ni gboro e laju yin e wo se je eyin babes eyin na se kini e calm down e take care easy to ba je bo kan ran gida agbodo se kini e so yin e da bo bura yin gba na abi e je ka se kini eleyi to ba ba le da bo bura wa ka se kini o mo ba da bo bo wa e je ka lo ka le mo pe a le se kini o e ma de lo eleyi to je gbaro gudu ehn e lo eleyi to je ojulowo gidi sham shamu ti o le ya lojiji ti o le be lojiji eh eleyi to duro daada to je ojulowo e o le won e mo ja opo won eje ka lo olorun yo sanu wa abala akoko nu lori eto fun ti ale oro omoran mi si to nu pelu to di pe ago mewa you know ago mewa but ko ja iseju meta lati kan ni ti omo lu abi e kan ni splash o na la wa bayi oya eje ka lo so ago mewa bo o ko ja iseju meta e ko kale
1: 105.5 Splash FM 105.5

bẹẹni akin wípé ẹ káàbọ padà sí ìkànnì ti ọmọlúàbí ìkànnì àdáni àkọkọ rẹ bẹẹ ìkànnì àkọkọ ni tó ń gbọn sátẹgùn láti ààfin funfun báláwo ètò yín ètò wa ìsinmi aláyọ orí ẹ náà lẹwà ṣe rí pé mẹwàá ń ṣẹlẹ báyìí pásítọ ìyàwó pásítọ ọmọ tó ń lù fún wọn ní chẹẹchì ẹ kí lẹ wí àfi sùúrù ó sì ku abala kejì tí màá gbé yín lọ kí ló ń trend láṣìwá ó àti ìkúrò ń bẹ ẹ jẹ kí n fún yín ní bàárí.

0: koro ni wa ye wa looto eh awa na gbodo di ona gbogbo bi ta ba mo pe awon bi to ti ku die ka to si hun ani lati se lori e bi awon iwawo tawa na hu ta wo pe injo ta a le so pe kini yo ko ni fo iyawo dad ji o won tele omo ni lu roslin gbe microphone gbe enu si bi ba iyawo dad ji o iwo na bo bi iyawo dad ji o ko susun bi be yen ma wo kini camera iwo bo se gbere be yen ke wa sun eleesi arin meji o ya iyawo dad ji o won tele omo ni lu lo si hotel 1 2 3 4 aha iru oju wo lo ro pe eyan le fugoru nkan be iyawo dad ji wo bo se gbe mi bi iyawo dad ji o hotel omo ni lu dide ni wa dide ni iyawo dad ji o ko gbenu si ba won tele onilu jo lo si hotel won gba won mu kini won le so lore sumo bi
1: yes ma
0: sumo bi
1: o ki se fort omo nilu yen na
0: fort ani
1: fort mommy
0: se won ko mo nilu dan le won
1: ah mommy ji o na tan ni pe ki e mo ko ton se fun omo nilu ti ti omo nilu fi gba fun mommy ji o na
0: ah me gba awon family awon parent omo nilu yen na won se parent gidi ma lo rosin oya bobi je be bobi rosin ma bodo mi ma bodo mi ma bo mi mo fe koju mi ma koju e hanu camera bai ma bo mi e be ni mommy ji o olodun de seun iwo re kwaya mistress ni e mommy ji o gbe very young guy oni lu drama lo si hotel e lo si
2: n ti todo temi mommy ji o na lemi na ma blame
0: awon na ni
2: tori pe kini ranse olodun na pe ra won
0: kí ni wọn ṣe ní hotel in the first place right
2: so mi le blame onílù yẹn mi le blame
0: mọmọ ji oyin náà ṣe
2: ká blame àwọn gangan ni question ta ma ọkọ sọ pé kí ni ìránṣẹ ọlọrun ṣe ní hotel
0: kí ni ìyàwó ìránṣẹ ọlọrun
2: pẹlú young guy
0: a ní bàbá tó sọ pé woman kiri mother of the church mo ní àbí nẹ́sìn kan wá ṣe dáàdì ni mother of the church ń bọ kọyẹ kan tó sọ ọkàn kan tó jẹ mọ mother of the church ní nírú bẹ mọ torí pé wọn ṣe kí ni wọn ti cast ara wọn already ye be se o ma le bo si abi wole nfe e wo en se bayi ti e ba ni ke ma wo lo te ba wo bo iyen ni won mu won nu e gbe kankan la si yen ma tun ni se yen ma nja imi yen e le fo ogun mo laye sugbe yin ma ro pe won le mo laye ni o ojo ti o ka yen ma fo ni o ti pe ojo to ma mu yin bayi e ma wo paito ni ise kunle ti mo ko wa ni ale e wo e je tete gbaraka sida ise ise po ni ale ah ajo yin na ni jare isepo ri isepo ni apa bi ta wa yi o balai isepo ni ale oni e di pe won bere si ni so oro yen tori pe awon ise temi ko wa yen ise yen po die so e je ki n lo tara tara ah mama mo fun yin loko kan ejeji bayi ti ma ti mu fun yin kokan ejeji un eyin no se kini o oya eje agbamorin yin na e gburu ile na nisin nigba tan ba so fun awon obirin mi
3: I will pass the night. I will come back. Emi sleep talk, yeah, man. Emi horun, ẹ̀mọ̀ ọkùnrin mi ń tọ́lé ẹ̀mọ̀ ọkùnrin mi rẹ̀ tí sì ni ẹ̀mọ̀ àwọn kan máa sọ pé ọkọ yìí báwo ni ẹ̀yin ṣe ń kó gbẹ̀yìn ìyàwó lé ọkọ mi tí ó bá fẹ́ súnmọ́ mi tí mi ò bá gbà ó máa fi tipátipá bá mi sùn which is wrong it is not of love mo máa sọ fún ẹ pé babe I'm not interested ara mi ò fẹ́ kíní tó dẹ̀ máa fi tipátipá ṣe.
4: Dáfíṣe kò kí ẹ̀ nípa gẹ́ ìyẹn ó kàn fẹ́ satisfy ara ẹ ni.
3: As a lady, topolo e ti doju de you think it is love.
4: My he's obsessed with me.
3: That is nonsense. That is nonsense because oni jale fun mi tin ba bere owo lowo e to ba lowo lowo na. Ide won. Mi se ma go out of my own way. That is be sacrifice play your titi e. Do you understand? Awon kokon wa to je pe ko le change. And now you as a lady o. De gogo wa were yen oko e o wa considerate. Oko e o ki e bo se feel. O mo. So you are thinking it's just a normal thing. When we got marriage. Marriage yen lo ma fun ni reason lati change mo because o ti mo party to je bo lo sha lowo
4: okuba pa line
3: line to ma bo kuro marriage yen lo ma fun ni reason to ba wa so po ya were o fe ma se a so fe pe se bo ri mi be ko to fe ibe yen lo ti ma mo pe o ti kokko lose life ti kokko lu win yen ni gbogbo aspect ni mi ko le score le ti mi o le so pe boya 1000 ni life fi win eni 2000 ni life ti fi win eni life ti kokko ba ti e je na because so fun mi ki ni si ti ma se ma fe pelu wa were ma o pe ata ba ti marry ko ma change kan ni kokko mo manage ẹni kankan anfani wa lati fúnyàn ní benefit of doubt lóyà ọjọ́ kí n fẹ́ lágbájá èmi a máa fúnyàn deadline inú orí mi tó bá wùwà wèrè fún mi mo lè fún ẹ 1 year lọ́jọ́ kí n wo bó ṣe máa ti máa dà máa sọ fún ẹ o lè máa fẹ́ mi kó máa wùwà wèrè kí n máa lò lọ bẹ́ẹ̀ mi ò lè mi ò ń tọ́nà rẹ̀tì nọ́sẹ̀nsì mo bàjẹ́ tó bá ti di gbé tó bá fẹ́ rí good side ni máa wùwà dáadáa tó bá fẹ́ rí wèrè tó wà lórí mi
4: àwọn ọkọ lẹti bẹẹ.
3: Ṣé you graph? So one thing about marriage is that o. Kàn sí pé bóyá miracle kan wà. And another thing majority àwọn pipo tí wọ́n máa sọ pé it will change yìí. Ọkùnrin mi fẹ́ ẹkùnrin mi ní girlfriend kò mọ̀ well. Ọkùnrin mi ní girlfriend. Àwọn wa wèrè tó ń wù yẹn. Gẹ́ yẹn ò complain. Tó pé lọ́wọ́lọ́wọ́ tí gẹ́ yẹn wà báyìí. Ó sì láwọn kan tó jẹ́ pé wọ́n ṣe normal fún. Majority yín ẹ máa ní ọkùnrin bíi 5 lọ́wọ́. Ẹ máa sọ pé lẹ́yìn lẹ fẹ́ bá lo rest of your life. Ṣé gètò escape yẹn òun náà ló ń tọ́jú pamọ́ fún rest of your life.
4: Ẹ wá ọ̀rọ̀ yìí wá fẹ́ bí question kí tí tí mo fẹ́ béèrè ló.
0: Ẹyin náà ẹ gbọ́ bá a ṣe lé kinní yẹn sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹlòmíì ti manage olójú sínú high blood pressure. Kọ́lọ́n kò ṣàánú fún wa tó wá ń ba yìí tó ń ba yìí ẹni tó torí ẹ̀ gan wá ní bp yìí o kò rí ti ẹ̀rọ that's another wahala kò rí ti ẹ̀rọ láàrin ìṣẹ́jú kan ẹ wà bàbá wa baálẹ̀ ọ̀la ní yìbá kárẹ̀ tí wọ́n jẹ́ baálẹ̀ àkóbọ̀ ojú orin nílùú ìbàdàn adúpẹ́ ní ọwọ́ yẹn ẹ ṣe bá mi ẹ pẹ̀ fún wa ẹ ṣeun ṣeun bàbá wa bákàrẹ̀ baálẹ̀ bákàrẹ̀ ọ̀la ní yìtẹ̀lá ẹ ṣe gan ni sá adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú àdúró tì ẹ sì kú gbogbo eré ìdárayá tẹ ṣe lọ́jọ́ sí ẹjọ́ ta lọ́wọ́ àti ẹ̀wé gbórókè mélòó lẹ́yìn fún ọná mélòó náà mọ́gàjì náà sọ́dọ̀ yín ẹ̀yìn balẹ̀ mélòó lẹ́yìn náà náà padà sọ́dọ̀ wọn ẹ ṣe gan ni sá adúpẹ́ lọ́wọ́ yín peter daramola wọn ni well done ma ẹ ṣe gan ni ẹ rí i pé òótọ́ ọ̀rọ̀ báyìí bí ìsọkúsọ ni lọ́pọ̀lọpọ̀ gbà o kí ló dé tó fi máa ń rí bẹ́ẹ̀ o òótọ́ ọ̀rọ̀ máa ń korò ṣùgbọ́n ẹ̀yin mọ̀ wá dáadáa ìsinmi aláyọ̀ nìkànnì tọmọlúàbí a máa ń sọ òtítọ́ ni ẹ wá sí rí nǹkan kan o aráàlú sọ fáróòkò pé láti sunday àkọ́kọ́ lọ nínú oṣù kẹwàá èèyàn ètò yìí ó máa di àtúngán ọbẹ̀ ètò ìsinmi aláyọ̀ ó máa di àtúnṣe bẹ́ẹ̀ ni àwọn ìlànà ìpolongo rẹ̀ ń kọ́ àyànjú yun náà àtẹ̀sí ẹ̀ tí gbọ́ yín àrò ọ̀tún ní ọ̀jẹ̀ yóò sì bá yín láàmú ẹ wò ó ẹ̀yin kú ojú lọ́nà lápá abẹ́ ọ̀ tábí wá ní ká máa wò ó lọ bẹ́ẹ̀ ẹ wò pé it's norm now yes ó normal kò normal ó wà normal hazin kọ́kọ́ mọ́ lè sọ̀rọ̀ kíyàwó má lè sọ̀rọ̀ ẹnjọ́ ń ronú papọ̀ ẹnjọ́ ń gbìyànjú mọ̀ràn papọ̀ ẹnjọ́ ń tọ́jú ọmọ ẹnjọ́ ń ṣe kankan it's wrong kálukú ló kàn ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo báyìí tẹ́ máa sọ pé mo rójú ìyàwó mi o àmọ́ rójú ọkọ mi nìgbẹ́ báyìí tó ń be tó ń be tó ń be tó ń be tó ń be tó ń be tó ń be tó ń be tó ń be ọ̀nà ìdè nọ́nsẹ̀nsì lẹ́ ń ṣe ẹ̀ẹ́n tí ẹ̀mọ́bọ́n ṣe ń fọ́ kíkan ẹ̀mọ́bọ́n ṣe ń káàtù kúrú sí ẹ̀mọ́bọ́n ṣe ń ẹ̀ǹjọ́ lára yàn ẹ̀mọ́bọ́n ṣe ń mítì ẹ̀mọ́bọ́n ṣe ń ṣe kẹ̀kẹ́ ẹ̀mọ́bọ́n ṣe ń mí kìlọ́ọ̀fù ẹ̀ẹ́kan ṣe tó ń be tó ń be náà ẹ̀ dinú kúkúkú báyìí ẹ̀ tún mọ̀ pé ẹ̀ tún jáde lẹ́vù yẹn náà lórí bẹ́ẹ̀dì báyìí ẹ̀ tún lè rẹ́rìn síra yín ẹ̀ lè ṣeré pa ẹ̀ lè fọwọ́ kanra yín ẹ̀ lè fi free. Sàbí sátani kọ́lọ́n kò ṣàánú fún wa mẹ́. marriage yi ko lohun ko ba wa gba ni o ko ni je o baje o sugbon teyin na ndale na po bayo oluwa re ngbadura fun losan loru eyin gan ko lohun mo se yin ni ba se je ni abi ngba ba so bayi loru ofun lojojumo jo mejo jo mejo jo mejo awon ton ti lo ton se amulo re to de je ko ti wulo fun won po re gede awon ton go lagbodarun lasan ah mi pity anu yin se mi Benny, be se pelu be se se life yin yen I feel are oda awon yen ti wa ni atare jare je kin sare ki won jare eyin lo de dara po mo wa ni ojo ko Facebook ni tono splash fm 105.5 a badon a like a love a share comment yin ke je ki o ma gbera e ma bo wa pin ni mewa mewa eni kokan ni e ma bo wa pin bayen Benny, mo kin jare baba bale mi o e ṣeun baba mi to da balẹ olaniyi bakari tela baba ti o je balẹ akobo ojurin ni lo ibadan e ṣe mo dupe ku gbogbo gba loruko gbogbo awo obirin ti agbon si afefe loruko women broadcasters forum nigeria and diaspora really appreciate you in fact baba ni yin toto e pe fun wa ade mari yin ba get ba wa dupe lowo baba wa ilaji e ba dupe lowo senior baba lowo gbogbo awon ti anike ba ni dupe lowo won e se gan ni e pe fun wa you know bi eyan ba se dada e je ka so pe oni ton se dada elomi bi e ba lo re ba gan koda ke sumo ke jo mo to ke jaburo fun to ke jo re fun to anfani yin ko le ju oteyin lowo sugbe ka dupe lowo en ti o ba diyan lo na ka dupe lowo en to ba n gba yan mora abi ka dupe lowo en to feran yan bo se feran re ka dupe lowo eni ton fi yan siwaju ninu gbogbo iru awon yen mo gbe osuba kare mo gbe fun yin Camille Adigun on a good evening ma happy weekend when may God continue to guide and protect you amen ayo ade olayenka bene oba lola niyan oba de nu mo so fun pe oba meji oto eni olorun lo se be o ti sun mele tan o fi da isin mi alayo o fi da wa lola mo guro oba keji na lana o awon na bere o ti e ka pe ka bi ti sun awon gan so pe ma pe mi ni ale yo ti mo send studio number si won iyen ni ana eku eto e se gan jare adupe ni owo yin oya awon ton ti like e ni papapa ti adi ori oto abliaziz opeyemi rerun elai rashid adupe o honorable wasiwu ajani adewale olatubosun the commissioner for culture and tourism Niger State. Thank you so much, sir. Really appreciate you. Eshigoni. Gbogbo igba ni won ma wa pelu wa adupe lowo yin. Ademoni ori eshigoni. E de kuse ari owo yin ni ati ayelujara aro owo yin. Eka yin o sise o mile. O mi gboro titi. O mi gboro e kuse ilu o. Thank you so much. Olagunji Taiwo adupe ni owo yin. Usman Fadelo Camille Adigun. Adupe ni owo yin. Ayodele Badmus, thank you. Ogunbekun Bamidele, thank you. Bambe Moses Eshegoni. Nathaniel Olawale Akinyele, Olarunwaju Maja. Maja Maja. Ah, Maja ni o. Eyan gbodo ja o. Ajengbo. Owo leyan wa nsin. Ijake bi bawo owo leyan wa bayi o. Masura Ide, thank you so much. Sayido Sayawo. Adupe ni owo yin. Mrina on the field. Thank you. Awon ton ti fun wa ni atejise ni papapa baba wa bale olaniye bakare honorable wasiwa jani adewale olatubosun the commissioner for culture and tourism in the state awon ton ti fun wa ni atejise pizza damilola olagunju taiwo adupe camila adigun ayode olayenka mura si dada aro si mo ri enu esogun lo o bere si sofofo le abenu ko mura si mo gba won mo gba e won sekun mo mu e lowo sekun aha so awon eyan se ngan ni o praise as is soli olugbile balogun seson e ku ojo meta sa o won fun wa ni atejise yen e ma ba ni like e ba ni love ti le ba tun motan e pada si die ke ye tun ba ni yewo ke tun gbo wo dada bakan na rebu adejumo john ajowa ni atikete ti ati gori eto yi na ni adupe ni owo yin e se gan ni be ni baba wa bale olaniye bakari tela won ni mogaji awon ni ami ayo meji nigba ti egbe ti awon bale kini yen gbe lo a gbe pada wa yo gbe pada wa ifese wose na waye o si dun gan o dun pupo pupo ju laarin awon bale ati awon mogaji o dun po odun po eni ti e ba ri ke e bi won lere mo n gbianju lati se awari kini yen ni ba mi network en gba mi to ba fe lo si eyin bayi a to fe wa si owo iwaju o ti da pada wa si odo mi nbi so won ni awon mogaji won ni ami ayo meji nigba ti awon ba le won ni ami odo beni beni agbada ni awon ba le fi gba bolu agbada ni awon ba le wo ti won fi gba bolu se mo yipe ibadan han ki se ki se egbe ni kokan ibadan daduro ton ni akun fun asa ise asirewa pupoju atun gboge agbafe eyin na mo imagine pe awon ba le won ko sinu agbada won fi gba bolu alafi ese gba o de wi yipo be ni awon magaji na duro ton ke la awon magaji na fi gba ti won baba ba le we dakun se agbada la won na lo ni abi awon ko sinu dashiki egbe adebe gangan e ke mo fun mi ni ababa na bayi ni e mo fun mi e mo te sibe kia ke ma gbe si eti gbo awon ara ile baun se ri pe ibadan agbafe po honorable ti won won ni well done e se gan honorable mi mo salaye mo ni won je enikan ti o ma fun yan ni iwuri won je enikan to ma to yan so na won je enikan to je pe inu won ma dun pe ko sa te si waju ni honorable waso latubosun olorun ma ba mi te yin si waju e ni jabo laye agbara lowo olorun Fanny Abaz I am currently going with you my encourager when you keep it up the good work over there thank you e se adupe ni owo yin awon atejise yin won se be o ti gbera o gbera aso na o gbe aso gbe aso gbe aso gbe aso o yato e ma ba mi like e ma ba mi love ke ma ba mi share comment yin e je ki yen ki o ma gbera ago mejila o ti se be o koja iseju meje lati kan ni omo loabi e ri pe ojo nko ojo no ma kin duro aden se bi ere bi ere won se bi ago bi ago mokola yago bi mokola abo yago mejila un no ti ni ilu e ri pe wakati meta un o ran wa lorun bi pe ka kan ma fi sere owo na bayin ni e ma e ti ri kankan lati ojo mejo lo ko yeyin a da faju dubule a gbe yin debe a da yin pada sibe awa gbo yin trabaye ko ti yeyin lori paro yen olohun gbo te ba lo gora yin lasan en ta fe en class wa mo ni pa nja a nja ojo mejo ma soju opole en ti mo fe so ni pe e fun mi ni account igba me le ti jari ninu odun a ja rara ki lo fe sele a ja le nkan pere enu odun ki lo fe sele okay nile odo ti won won ja ni e meta ki lo fa di ja won enu ija meta yen maybe arguments or misunderstanding ko ti ye yin kini to fata lo yin se te se dadi ni amo ka ni anti la ele believe e mo ka won ma ti mo ka won bayi ma ti mo ka mo nja yin ton ni yen o ara segment kan ni yen o njo mejo ti ma gun ori program ko ye yin se jari ko ye se jari a fe mo a fe wo ki gogo lo ma nsele no marriage wa ki lo ma nsele no marriage wa e segment yen abala se jari beni tejo ta gangan lo dale ta lo de da sile en to dale yen to ba ye pe reason to se da ida yen to se you know to se correct pelu yin to ba need to mo she get o se ka tun gbe won wa gan kan tun wa so fun wa ni ori eto ka wa kogbon lara won idi e ni wi pe eni to mu iyawo re sinu lensin so ye yin bayi o wa jade lo ngba ti o de boya bo mo se lori bed e ti ngun yan madam lowo e dakun se koni ja a fe binu o to ba jeru yen ni e ti mo pe irufi obirin be o jebi sugbon yato fun yen boya obirin dana tan oko ofowo obe le o wa tun complain pe eja ni yawo un si iyawo ohun o si eran e gbo ta lo lebi yen han ta lo jebi okay ngba ti o ba di ojo mejo a ma gbe yin debe awon abala yen po gan a po po wakati meta un mo so mo pa yin o gbe ipolowo oja yin wa awon church yin awon programs yin awon yara taja yin awon ile yin e ma gbe ipolowo oja yin bo nbi ikan omo lu abi la npe bi e je ka fi ti wa ka fi gbe ti yin laruge e je ka se kini fun mi bugin bu fun ni kan omo lu abi try now eyin ne wa dasi e gbe wo kale e ma bo iseju 25 ogbon iseju wakati kan wakati meji e le gbe ko wa won jura lo e le ba mi soro lẹyin eto ẹ wo ẹ jẹ́ kí n fi
4: pé ní wà tẹ́ ní sọmọra wọn ṣé ó da kí wọ́n jọ.
0: Ẹ mọ gbọ́rọ̀ ẹ̀.
4: Bára wọn gbé kí lọ́ máa ń pè kí ní ẹ̀ náà olóyún ìbò kọ̀tà ọ̀kẹ́ tí wọ́n bára wọn gbé cohabitation.
3: Ẹ̀kọ́ kò jọ kò jọ.
4: Bíkọ́sì àwọn kan máa àwọn kan ò fi pé kò da kan yí pílẹ̀ wàá sí ìfẹ́ra yín sílé kò ẹ̀kẹ́dùn máa bára yín gbé.
3: Ìfẹ́ra
4: wa
3: sílé. Ká ń dúra wa lẹ́ẹ̀mẹta lójúmọ́. Tá a bá jọ cohabitation kí
4: ló kù tá a tún fẹ́
3: àìsẹ́nu márèjì.
4: a ṣe fọ́málì.
3: fọ́málì àkọ́ńtọ́lọ́ rẹ̀ tara wa náà lọ́ọ̀ náà ni. ṣé ẹ wá ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ìyàtọ̀ tó wà ní márèjì àti pé yàn kó abutẹ́ẹ̀tì ni pé márèjì ó ti di tiẹ̀ pátápátá o níbi tó lọ mọ́. ó ti dọ̀fíṣíà. kó abutẹ́ẹ̀tì o lè yọ wá láàrin ọ̀sẹ̀ kan. èèyàn mi báyìí ó ní boyfriend kò lọ́bẹ̀ lọ́lọ́sẹ̀ very careful o. tọkùnrin mi bá jí báyìí ẹni ò ga ni. tí ó dàbí wèrè téèyàn kankan mọ regret pé ọjọ́ wo gan mo gbà fẹ́lẹ́ báyìí wọ́n lọ.
4: so recommendation yìí ni pé kó o tó sọ yẹ́sà.
0: ṣe ti rí báyìí bí ọlágbára pọ̀ àwọn ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ ẹ jẹ́ kí n sọ fi orin là fún yín kó mọ̀ fẹ́ dàbí àṣejù náà ni ẹ wọ ẹ̀ níbínú ẹ̀yìn ara alẹ́ àsìkò ti lọ ẹ sì mọ̀ pé abala orin john dandan mo máa ń fìyẹn rẹ̀yìn tẹ́ náà ni ara rẹ̀ náà náà ni ṣùgbọ́n tí ó bá di ní ọjọ́ mẹ́jọ ni agbára ọlọ́run á fún yín láǹfààní ẹ lè pè ẹ dákun torí ọlọ́run ẹ mọ́ gbàgbé ká máa sọ òfin sílẹ̀ àkọ́kọ́ àwọn tí ó máa pè tí ó mọ̀ dá sí tò ẹ rí dájú pé bẹ́ẹ̀ bá ti pe ìkànnì ọmọlúàbí báyìí lórí ètò ìsinmi aláyọ̀ ẹ rìn jìnnà tìfitìfi síbi tí ẹ gbé rédíò yín sí tó bá jẹ́ pé ẹ̀rọ ìléwọ́ yín ò ní ẹ fẹ́ máa fi gbọ́ wa ẹ rí dájú pé ní kété tẹ́ ẹ ti pè tẹ́ ẹ ti wọlé ẹ off rédíò yín lórí ẹ̀rọ ìléwọ́ yín a lè jẹ́ kí ẹ gbọ́ mi kí mi ní ó dẹ̀ gbọ́ yín ìdí ẹ̀ ni pé àwọn ìṣẹ́jú tá a máa lò a máa jọ pin mọ́ wọ́ ni pétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépétépét abi kikan e ko pa kan la a fe pin pelu ilana ogbo gba ni se ti mu lowo baun aha so elekeji bi re de ni pe la ba lowo olorun ta ba ti won inu osu kewa baye osan ojo tuesday emi ati yin la ma pade lori gbanko gbe bakan ojo wednesday osan ago meji a mo pade lori gbanko gbe awon ayipada ranpe tora ba owo ise mi no ni kan ni ti omo luabi e wo eyin ati mi ajo wa ni a lo bi kokan aje ngbo eye ti lo lekwe sibe ikan ni omo luabi ayo yin ni olohun gbo ogun eje to dun to ko ti se eje ngbe yin debe kin fun yin lawurin bi melo kan na ko ba kin pada si ata ilu jara nbe kin tun ka awon atejise ma pada si ilana ti sms wa na awon atejise nu kin tun bere sini ko mo fun yin ma gbe gbogbo e papo ma popo ni sin seju melo na ni ago kan en lo ba de tan e ri pe olohun le ro wa lorun kolohun ba mi sodo wo eludu aba sodo wo ba sodo wo ayiraye ba sodo wo ba sodo la kodo la kodoro koda lafia kodi fokobale kodi tesiwaji koda lafia koda iyo kodo owo kodo la kokan wo bale e ja lo si oke lohun e tabi sugbon o si te be gbadun e na e gbadun e ko e je fun ni orin jon ko reality ni e ja lo wo oh onda ma wa kan e ma wo mo ba yin wa ni mo e ma binu ẹ má bínú ẹ jẹ́ kí n sáré gbé yín débi bẹ̀yẹn nú àwọn onímọ̀ wá fún yín mo fẹ́ rí àbí kí n fún yín ní bàbá òbí ni ètò ìgbéyàwó láyé tí yẹn ni kí n fún yín ni àbí ẹ sáà máa mì ní kí ayé má sì kó tí yẹn lè fẹ́ ni olómi gbọ́ tèmi tí yẹn lè fẹ́ ká sowọ́pọ̀ kó lè dá ṣéyìn ẹlẹyìn fẹ ni mo fẹ fún nǹkan tá a bá ní ká sọ torí pé kí ni ẹlòmíì ti fọkàn ẹgbẹ àti ìjìyà tí ó ní nǹkan kan kò sì gbádùn márẹjì ń ṣídà rẹ irú kí nìyẹn disaster ẹlòmíì ti jẹṣẹ jìyà burúkú nínú márẹjì ẹ tó jẹ pé bí wọn bá bí léèrè lẹẹmẹwàá pé dákun tó o bá tún ilé ayé yẹn wá ṣe òun náà ló tún fẹ fẹ àánú náà mo fẹ fẹ ọkọ mi adé mi ìfẹ mi ayé mi ó mọ mi fẹ ìwọ ẹ dáa gan bẹẹ ni kò lè gbàgbé ẹ láyé bẹẹ bá sì àbéèrè lọwọ ọkùnrin míì náà ó náà ti bá màdámù yẹn jìyà ganan bẹẹ ni ṣó gbádùn màdámù ò wá mọ fún mọ bo se de so madam bayi madam ji juma yin seyin ni o what me mo iwo bi bawo iwo to ni nkokon iwo to je nkokon wa de ma soro so ni se ni e mo nkan ti ko laya je sugbon mi wa be o won duro soju opo yen won koja aye won won ran ti ana yen awon yen mo mo ti mo ti won pe ni ife isimi alawo leto eto ni isimi alawo let's go there.

bẹ́ẹ̀ ni mo like ẹ bẹ́ẹ̀ ni ọkọ tí ò bá ti like ìyàwó yẹn kankan ṣe ni ìyàwó tí ò like ọkọ yẹn kankan ṣe òun náà bẹ́ẹ̀ ni ọyẹ ẹ jẹ́ kí n gbé yín lọ sínú àtẹ̀jíṣẹ́ bàbá balẹ̀ ọláníyẹ bákàrẹ tẹ̀lá wọn ni torí ìdí tí àwọn mọ́gàjì tí a fi fún ọ ní àmì ayò méjì ni wípé agbádá ni gbogbo àwọn balẹ̀ wọ̀ tí wọ́n fi gbá bọ́ọ̀lù so wọ́n fi agbádá kó ayò wá wọ́n fi agbádá kó ayò wá lẹ́nu bẹ́ẹ̀ni ọ̀dà náà wọ́n kúkú á ṣàlàyé wọ́n ní ṣùgbọ́n ó ní ara àwọn nǹkan tí àwọn tí wọ́n ṣe àkíyèsí rẹ̀ wọ́n ní the reasons are obvious yes wọ́n ní village tactics versus city pitch okay we trained on dusty village ground with goats and goalposts ṣe rí báyìí bí wọ́n ní ara ń tọ́fà náà nù sẹ́wọ̀n pé kò sáàyè pé ẹ̀yin tẹ́ kàn fẹ́ gbá bọ́ọ̀lù ní kẹ́ ẹ wà ní orí pápá níbi ẹran ti ń lọ tí wọ́n ti ń bọ̀ ibẹ̀ náà ni wọ́n fi ojú àsọlé wọn náà sí ṣe rí pé ó máa dàpọ̀ báwọn ọmọ dàpọ̀ wọ́ọ̀lù tẹ bá ti fẹ́ ṣe ìmíì ẹ dákun àwádà alábàání ẹ bá lu abúlé ẹ lu abúlé tó jẹ́ wípé ààyè wà dáadáa ń bẹ̀ gbàsàlà fún ẹ̀yin ẹnìkan a lè wá mọ̀ ṣùgbọ́n irú mi yẹn bóyá kẹ wá lo dàńṣíkí ńgbà náà dàńṣíkí yóò dà pọ̀ dàńṣíkí ó tiẹ̀ ṣe gbé ńlẹ̀ kíákíá ṣé bàtà ni àbí ti ṣòkòtò tí ó ṣe bẹ̀m̀bẹ̀ ẹ lo dàńṣíkí ẹ̀yọ kó jẹ́ pé àwọn tí wọ́n gàjí náà àwọn náà wọ́n wọṣọ dáadáa fún àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá ni kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ilẹ̀ ìbàdàn yóò máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ ṣe bẹ́ẹ̀ jọ ẹ máa bá wa pin dáadáa bílẹ̀ bá tún mọ́ ẹ bá ní pin wípé ìsinmi aláyọ̀ o àìtó ó dáa fún yín ó dáa fọkọ ọmọ yín ayọ ọmọ yín bẹ́ẹ̀ ni gbogbo ilé pátápátá náà ní kẹ́ ẹ jẹ́ kí n gbọ́ nípa rẹ̀ wípé ó tó gba ọ̀nà àrà yọ kọ́lọ́run ọba kí ó bá wa ṣe náà ni ẹ gbọ́ ẹ ti mọ̀ pé àkókò báyìí a máa fi ń gbé àwọn orin jọ̀hún àwọn orin jọ̀hún tá a dẹ̀ ń sọ ń parẹ́ wọn àwọn orin jọ̀hún tó kún fún ẹ̀kọ́ tó kún fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn orin jọ̀hún tó máa sọ̀rọ̀ fún yín àwọn orin jọ̀hún tó máa pàrọwà fún yín àwọn orin jọ̀hún tó máa kìlọ̀ wá yín fún yín àwọn orin jọ̀hún tó máa bá yín wí fún ìwọ̀ ọwọ́ yín òun náà ní tòjọpọ̀ tí máa kó wa fún yín lálẹ́ àwọn orin jọ̀hún tí ó máa sọ fọ́kọ tí ọ̀dà pé ọkọ burúkú ni ọ́ ìyàwó tí ọ̀dà pé ìyàwó tí ò sọmọ náà ni ẹ́ tí ó mọ sọ fọ́mọ tí yẹn bí náà tó wòye àti bàbá tí ẹ bá wọn sọ̀rọ̀ pẹ́yìn náà ọlọ́mọ ṣe lọ́mọ bẹ́lẹ̀ àlè ẹ jẹ́ à lọ ìyàwó dé tí a wọ̀ bẹ̀ lọ àwọn onígbèsè tó bẹ̀ jẹ́ lé ẹ jẹ́ à lọ bẹ̀ yẹn náà ara ẹ̀ náà ṣì ni mo sọ fún yín àwọn orin tí ó mọ pé wá sí ìrònú pìwàdà òun náà ni ọ̀yà ẹ̀ tún gbádùn ìlú